0: ọ̀pọ̀ ò ní wọ́wé láíláí ní ìkànnì ìfẹ̀yìn ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ́ ẹ̀ mọ̀ ni ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀.
1: òṣì ọlọ́run mi ó pọ̀ ó pọ̀ ó pọ̀.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

wọ́n ní pòwó yẹ mọ́ pé bí ìyá ṣe rí ni ọmọ rẹ̀ obìnrin bí bàbá ṣe rí bẹ́ẹ̀ lọ́mọ rẹ̀ ọkùnrin wọn àjẹmọ mẹ́jèrè ó ní wọn náà tó wọnú ẹgbẹ́ ara egun bí ṣe ṣe wọn gbé mi lẹ wà lọ́wọ́jú wà lọ ẹ olúwa ló wí bẹ́ẹ̀ arúgbó ọjọ́ ẹgbẹ́ wọn ṣe ṣe wọn nìyẹn.

0: Ọlọ́run ló ní kí n yanjú òní lọ́jọ́ àdúrà.
1: Just as you met today, don't pray.
0: Ayakabaya.
1: Thank you, brother.
0: Tá a bá gbà tán.
1: After we pray.
0: A tún lọ Kòròdú lálẹ́.
1: Still going to Kòròdú tonight.
0: Ìṣòro Monday.
1: DG Monday.
0: Ẹ kẹ́mbẹ́ wa.
1: Shout where you are.
0: A sọ ìpọ́njú.
1: Thank God for the affliction.
0: A sọ ìpọ́njú àjogúnbá. Olúwa gbọ́n ya lọ́rùn.
1: Ọlọ́run ti àìpọ̀ mi.
0: Kò dá iná sun.
1: I consume my fire.
0: Kò kẹ́. A sọ ìpọ́njú àjogúnbá. Ẹ gbọ́n ya lọ́rùn. Ẹ dá iná sun. Ọba àwọn ọba. Ọba àwọn ọba. A sọ ìpọ́njú àjogúnbá. Olúwa fàya. Ẹ bá ń fàya. Ẹ gbọ́n ya. A sọ ìpọ́njú àjogúnbá. Ẹ fàya. Oh my God! Oju ibi to si mi kiri.
1: That evil eye follow me around.
0: To je mama mu bo.
1: That make me to be friendly.
0: Oya for.
1: No blind.
0: Mo gbadura ti mba pe fun o. Inu emi lo ti wa. O tan fi han mi niyan.
1: That's what I'm sure.
0: O nlo didi ose kan.
1: Yeah, hold the whole week.
0: Lai rire mu bo.
1: No goodness to show.
0: Oju aye na fi so e.
1: Evil eye da monitor.
0: Awon aba mi oju.
1: What terrible eyes.
0: To fi so mi.
1: Monitor me.
0: Wonu ire.
1: Top goodness.
0: Mi o fi ri nkan mu.
1: To get anything. Kí wọ́n wájú kí rán lọ́rẹ́ kí wẹ̀yìn wo. Kí rán lọ́rẹ́.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀ àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ìṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú.

come on. Bákanáà ni Rashidi Àpàlàtà àwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre látún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí gí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

0: In a fast-paced world, phone care is always prepared. Introducing new Soakley with advanced quick foam technology, dissolving faster, foaming instantly, and removing stains deeply to give you 2 times cleaner results. And now, with its newly improved perfume, every wash leaves your fabrics beautifully scented, so you can show up clean and confident. Soakley, it's your time to shine.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wápọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, kí iṣẹ́ ìléwọ́ máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ní tòótọ́.
3: Káṣá sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyìí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesna Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: Ẹ̀mí àwọn wòlíì.
8: Ẹ̀mí àwọn wòlíì yóò tún ní ìràgbára.

0: yes.
1: Ẹkúdé dé àsìkò yìí níbi gbogbo jákè jádò tí ẹ bá ti lórí ọ̀fẹ́ láti máa gbọ́ wa báyìí a tún gbé nǹkan míì dé láàárọ̀ ọ̀tọ̀ bẹ́ẹ̀ sì ni má jẹ́ àgbọ̀ kan ò sí ń bẹ̀ torí pé n tó ti kálé tó ti ka kò ní ẹ ti máa gbọ́ nípa seed care ẹni ilé iṣẹ́ kan àrà ọ̀tọ̀ tó jẹ́ pé wọ́n ti mú kí ohun gbogbo kó dìrọ̀rùn fún gbogbo tó lórí tẹlẹ́mù tá a bá ń sọ̀rọ̀ nípa ká ní nǹkan gbogbo ní onírànràn tá a bá ń fẹ́ lò tá a mọ̀ sí dúkìá iṣẹ́ móhùnmáwòrán tẹlifíṣàn ni àbí ohun yòówù ìṣọkọ̀ àtàwọn nǹkan míì tí ń fi mú kí ayé ó dẹrùn fún ni ṣùgbọ́n tá à ń wò wípé bílé ayé ṣe rí lóde òní ǹjẹ́ ọ̀nà àti rí àwọn nǹkan wọ̀nyí nírọ̀rùn wà bẹ́ẹ̀ ni èyí ni ìdáhùn ṣùgbọ́n wọ́n ní ẹnu oníkan láti gbọ́pọ̀n lọ́jọ́ òní àlejò kan ń bẹ pẹ̀lú mi tí wọ́n di aṣojú iléeṣẹ́ CDCare máa fẹ́ kí wọ́n náà ń bẹ fún ẹ̀yìn aráalé nínú kalẹ̀
2: ẹ ṣeun olóòtú ẹ kú ohun ní àtàárọ̀ orúkọ mi ni Okunola Abdulhakeem gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ní ẹ̀kan CDCare CDCARE application tí ó ń sọ ààlà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà di mímú ṣẹni nítorí pé o ní ó fún wa láǹfààní láti ra gbogbo nǹkan èlò onílé pátápátá tí ó ń wù wá tí a fẹ́ rà láti orí inú yàrá mattress la fẹ́ rà ni o a fẹ́ ra fan ni o AC ni a wá bọ́ sí ilé ìdáná a fẹ́ ra gas ni o pot ni o microwave fridge ni afẹ́ra freezer ni o àti bẹ́ẹ̀ lọ lẹ́yìn àti wá bọ́ sórí pé iná ṣe ń ṣe mọ̀nàmọ̀nà báyìí tàbí máa ra bí solar inverter kankan àtúntà ni CDCare àti wá kò lórí ẹ̀ irinṣẹ́ lókù tá a fẹ́ ra ọmọ mi ti ń kọ́ṣẹ́ télò mo fẹ́ ra sewing machine fún ẹ̀yìn mi fẹ́ ra kẹ̀kẹ́ mọ́rú wa mo fẹ́ máa fi ṣiṣẹ́ so gbogbo àwọn kan báyìí ló wà lórí CDCare app tẹ́ mọ ra alákọ̀ọ́kọ́ ń bẹ̀ kò sí èlé kankan lórí rẹ̀ ẹlẹ́ẹ̀kejì ni pé iye tí wọ́n ń tà á lọ́jà látún wá tà fún yín ẹlẹ́ẹ̀kẹta ni pé ẹ ti wá láǹfààní láti máa san díẹ̀ díẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tó jẹ́ pàpàǹbarì ni pé ẹni tí ìsanwó tán tẹ́ fi máa gbé lọ àǹfààní tí a fún àwọn èèyàn ni wípé wọ́n lè ra nǹkan kẹ́dẹ̀ máa sanwó díẹ̀ díẹ̀ láti oṣù méjì títí dé oṣù méjìlá tó bá jẹ́ pé ọ̀sẹ̀ọ̀sẹ̀ náà fẹ́ máa sanwó ni wọ́n láǹfààní ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ méjìdínláàádọ́ta 48 weeks nìyẹn tán bá ti ń dé ìlàjì oṣù tàbí ọ̀sẹ̀ tí wọ́n bá mú CDCare mọ̀ palẹ̀ gbogbo nǹkan tó bá ti láwọn fẹ́ ra yìí wọ́n mọ̀ gbé wá sí ilé wọn tàbí ọ́fíìsì wọn kò sì túmọ̀ sí pé wọ́n ra nǹkan ẹyọ̀kan lọ́wọ́ wọn ò láǹfààní àti ti ra nǹkan míì ò rárá o tí wọ́n yá mo ra mattress lọ́wọ́ wọn ò pé ókè mo fẹ́ ra gas cooker ẹ lè mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tẹ́ẹ̀dẹ̀ mọ sanwó díẹ̀ díẹ̀ láì ní èlé kankan nínú nǹkan tí CDCare wà fún nìyẹn kan tó sọ pé ṣé wọ́n ta mọ́tò bẹ́ẹ̀ ni ṣé wá rí tó ní mọ́tò dé ohun ẹ̀ àníyàn lórí app nítorí wípé a fáwọn èèyàn láǹfààní pé ẹ lọ wá ru mọ́tò tó wù yín
1: wò
2: kẹ wá sọ fún àwa káwo wa lọ bá yín sanwó rẹ torí a ní ẹ tó bá fẹ́ ra mọ́tò wa fún wa láǹfààní kí wọ́n lo ọdún mẹ́ta láti sanwó tó jẹ́ 36 months so tó bá ti wá dé ìlàjì oṣù tí wọ́n mú tàbí ọ̀sẹ̀ tí wọ́n mú CDCare wò pé ẹni tó sanwó oṣù kíní oṣù kejì oṣù mẹ́jọ ló mú eléyìí serious a jẹ́ pé oníbì kan tó wo ti ń jáde torí gbogbo tó bá ti ń ṣe iṣẹ́ ó yẹ kó ní àǹfààní láti gbé ìgbà yí gbádùn mò ń gba 70,000 sọ pé kí n má lè ra washing machine 200,000 nígbà tí mo ti mọ̀ wípé màá mú oṣù mẹ́wàá ni màá dẹ̀ ra mọ san díẹ̀ díẹ̀ mo lè mọ san 20,000 ní oṣooṣù tí má dẹ̀ ti mú oṣù mẹ́wàá tí mo ti dé oṣù márùn CDCare ó dẹ̀ palẹ̀ washing machine wọ́n gbé wá fún mi màá tún mọ sanwó lọ sẹ́bẹ̀ẹ́ tí má sọ fún wípé mò ń sanwó díẹ̀ díẹ̀ ni so tó bá dẹ̀ jẹ́ pé ọ̀sọ̀ọ̀sẹ̀ lèmi fẹ́ máa sanwó tí mo jẹ́ bí ìyá lọ́jà má ti rọra mú iye ọ̀sẹ̀ tó bá rọ̀ mí lẹ́nu láti ọ̀sẹ̀ mẹ́rin títí dé ọ̀sẹ̀ dín méjì láàádọ́ta that is 48 weeks tí n bá mọ́sẹ̀ mẹ́jọ tí n bá ti san ọ̀sẹ̀ kíní kejì kẹta kẹrin CDCare mọ̀ pé ẹni yóò níbi tí owó ti ń jáde a gbé ọjà rẹ̀ fún yóò dẹ̀ tún mọ sanwó lọ nǹkan tí CDCare wà fún ni kò wá sọ wípé à ń gbé apá ibì kan ní Nàìjíríà a lè ra ọjà o gbogbo ibi tẹ́ ẹ̀ bá mọ̀ gbé Nàìjíríà tẹ́ ẹ̀ bá ti béèrè fún tẹ́ ti download app wa lórí Play Store tàbí App Store CDCARE tẹ́ bá ti download ẹ̀ tẹ́ forúkọ yín sí tẹ́ fi phone number yín sí ẹ̀ ti rán àwọn èèyàn wa tó ti mọ̀ kí yín káàbọ̀ CDCare ò wá ní sọ pé kẹ́ ẹ sanwó sí àkáǹtì kankan o gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ṣe pátápátá nínú app yẹn ni ẹ ti ṣe tẹ́ bá ti ń download app yẹn báyìí àyè tẹ́ mọ̀ fi owó yín sí ẹ̀ mọ̀ rí ń bẹ̀ bó ṣe ń wọlé bó ṣe ń jáde àǹfààní tún wà fún yín láti pe iléeṣẹ́ wa lórí app yẹn tẹ́ bá ti download àbí kẹ́ ẹ chat lọ́fẹ̀ẹ́ kò síbi tẹ́ lè wà.
1: Ọ́fíìsì nígbà tó jẹ́ pé ní ẹpẹ̀ka káàkiri.
3: Ọ́fíìsì wa ní Junction Veterinary ní Mọ́kọ́lá ní Ìbàdàn Junction Veterinary gangan lè ti máa rí ọ́fíìsì wa ẹ lè pe ti Mọ́kọ́lá yẹn sí 070-74-54-3005 àti ní ọ́fíìsì ní àpáta náà nínú ilépo Sanctuary Filling Station opposite Funeral Supermarket ẹ lè pe àpáta sí 070-74-60-3911 bákan náà àti ní Ogunmọ́ṣọ́ ní Shop 3 and 4 Free Mall Shopping Complex opposite former Nitel oníyẹn wà ní Alájìkí Road Takí Ogunmọ́ṣọ́ ẹ lè pe wá sí 070-74-85-7555
1: ọ̀rọ̀ lẹ ti gbọ́wọ́ rẹ̀yàn gbogbo ẹ̀yìn tí ẹ̀ ń fẹ́ láti ní dúkìá kan àbó míì tó jẹ́ pé ẹ ti ń rò ó wípé bó lẹ ṣe ṣe báwo ni kiní àwọn ṣe bọ́ sí ọ̀nà náà rèé ẹ tẹ̀lé wọn CDCare ó dìgbà kan náà ẹ ṣeun
4: CDCare there for you
5: oh yeah.

gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkọ̀nà Adẹ́nipò Òṣèlú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tàwánú rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Mi Chin Chin ló sagbátẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wá

0: láì lónìí àrídìmẹ́ǹtì.
1: Owó ló ṣe é ṣe fùrù jẹ́ jùmọ̀rẹ́ máa fún gbogbo ẹ̀yìn lọ́rọ̀ mi ò bá. Máma kò sí sami.
0: Ẹ káàbọ̀ padà lẹ́yìn ìkéde àti ìpolówó ọjà.
1: Dàmí lòun tọ́ Tamayo.
0: Iṣẹ́ yálè tó 32 FM láwà yìí o. Létà tí ń dẹ̀ ní gbogbo ayé láti múnú àwọn èèyàn lọ. Òkété ten premier mọ́kọ́lá nílẹ̀ Ìbàdàn. Gbẹ́gbẹ́ dìgbẹ́. Bá ìdìgbà gbẹ́gbẹ́ dìgbà.
1: Akọ́lé mọ́lẹ́ kàtúnra mọ́tò gbọ́lọ́kù ara àṣírí Elédùmarè ọba ni.
0: Ọjọ́ kẹrin oṣù kẹwàá October 4. Ọdún 2026 yìí. Race course ìlàwà o ládámọ̀sí gbà ńlẹ̀ Ìbàdàn látàgo mẹ́ta ọ̀sán.
1: Ẹ rò pé mo lè pàgọ́ bá ń kó ní alárabàrà ọba rẹ̀.
0: Race course ìlàwà gbogbo wa. A gbádùn lóríṣiríṣi orin. Àwàdà kẹ́ríkẹ́rí ìjọ àti ìdúpẹ́.

0: sáàdì.
1: Ẹ mọ́ gbàgbé ní tí mo fi ṣíde wa lọ́la àárọ̀ yìí.
0: Bẹ́ẹ̀kẹ́ lè lè jà ọ́ sí.
1: Àwọn ibi tó ti gbà lọ́sẹ̀ tó kọjá tí ò pé ẹ yìnbọn mọ́ gbàbẹ̀ mọ́.

0: ọ̀rọ̀ lórí iṣẹ́ rẹ ni mò ń sọ. Àwọn ìrìn àjò kan tó ti rìn tí ò pé ẹ mọ́ rìn mọ́.
1: Àkànilá bàtọ́ mẹ́sàn-án ló sọ fún mi wípé.
0: Àwọn ìgbésẹ̀ kan tẹ́ gbé.

0: káàbọ̀ padà.
1: À ń jù ú síwájú o.
2: Ọjọ́ ti lọ àbí, ẹjẹ́ ń sójú òpó.
1: 0705 méjì òdó mẹ́ta 949.
2: 070-55,000 òdó mẹ́ta nìyẹn o 55 òdó mẹ́ta 949. 080-97 òdó mẹ́ta 949. Ẹ tún lè lo 090-62 òdó mẹ́ta 949.
1: Wọ́n ní ìgbẹ́kẹ̀lé kì í panilébi.
2: Àmọ́ lọ́pọ̀ ọgbà ní ìsìn ìgbẹ́kẹ̀lé ti ń fìyà jẹ èèyàn wáì. Ẹ káàárọ̀ sà, ẹ kú ojúmọ́ o. Hello. Ẹ káàárọ̀ sà.
3: A kò ṣe mi àná.
2: Yes, sir.
3: A kọ ọjọ́ tuntun ọ̀sẹ̀ tuntun.
2: Yes, sir.
3: Ara àánú gba àtọ́kọ́jú.
2: Àmì àmì Ọlọ́run.
3: Ọlọ́run wá pẹ̀lú wa.
2: Àmì sà.
3: Òrùfẹ́ mú wá láàárọ̀ yìí. Ìgbẹ́kẹ̀lé ó ti ń parí lórúkọ dá o.
1: Ó tún ń parí lórúkọ gánda.
3: Ó tún ń parí lórúkọ jàmbá. Láàkọ́ ká tó lọ síbẹ̀, ẹni ìjà kọ́kọ́ mú wá láàárọ̀ yìí. Téèyàn bá ti ṣera rẹ̀ ni ó ti bá. Tó bá sì tó di pé òun fẹ́ tẹra òun lọ́rùn lọ́jọ́ ìkejì òun. Bí bá ń lọ já àjò àbí bá lọ gbé nǹkan mi yóò bá rẹ̀ bẹ́ẹ̀. Torí ìgbà tí ọba yẹ kó rẹ ìtàn ìní ó rẹ̀. Táà tó bá yẹ kó máa sáré sí onílé dẹ́sẹ̀ gbìmọ̀. Ọkùnrin kó ronú ara rẹ̀. Àwọn tí wọ́n fẹ̀yìn lé lọ́mọ ní ìwọlú kúkú lára tó bá ṣe wọ́n ni ó ṣe.
2: Àbí.
3: Ìyẹn báyẹn. Ṣẹ́wá rí ìgbẹ́kẹ̀lé ìpanilébi. Ṣé ń panilébi ní ìfihàn.
2: Ọ̀tàn.
3: Torí ọ̀tọ̀ ni nǹkan tó yóò gbọ̀kàn lè dípò òun bá a lọ. Ọ̀tọ̀ nǹkan tí ń bá lọ́wọ́ yìí. Nígbà tó bá dàbí ni pọ́n bá dìtà mí pé ibi iṣẹ́ tó ń lọ yìí ó kéré tán ó yẹ kí Yẹbá Yòbó wálé. Tí wá ń bọ̀ tí nǹkan yóò tó nǹkan ìgbẹ́kẹ̀lé tó wá nínú ilé náà kò tó wá tú ba. Ṣé àpò ti pa ló kọdà ó ti sọ dẹ́yìn yẹ pẹrẹ o. Tó nípa bí ẹ̀kọ́ lọ kó dànù wa lórílẹ̀‐èdè yìí kó bá wa ṣe. Nígbà tí a mí yòó.
2: Yes, sir.
3: Ebi ń pa ìlú. Ebi ń pa èèyàn. Ọlọ́mọdé bí ọ̀pá wa kú.
2: Àmì.
3: Ọlọ́mọ wa tún Nàìjíríà yìí ṣe. Nàìjíríà yóò ní ìbàjẹ́ o.
2: Àmì Ọlọ́run. Ta
3: ṣe fẹ́ẹ́ fẹ́ẹ́ kò ní jóná o.
2: Àmì.
3: Nígbà tí a mí yòó ẹni jábọ̀ lórúkọ Olúwa
2: ìpèjì. Àmì ẹ ṣeun gan o.

0: If you want maximum enjoyment,
1: 0705 odometa 949.
0: Go dance,
1: 0705 odometa 949.
0: Gentlemen, go dance.
1: 0807 odometa 949.
0: Go dance, go dance.
1: 0906 odometa 949.
0: Suppose I sing my Fuji Kabe, rise up, come and dance.
1: Ojo, poto wanu ukulu ni yao.
0: Everywhere I play my Fuji Kabe.
1: Igbe kele, wani ki ipani lebi, bo lowo iti mfoni leti wai.
0: Imajo, amajo.
1: Igbe kele ipani lebi.
0: Imajo, amajo. Alaba majo.
1: Eita agbo niyan titi ta fi dagba.
0: Akunrin majo, ama jo.
1: Elo e ku ojube ka aro o, e ka aro e ku ojuma. Yes sir.
2: Evangelist Ibakari lati Mokola.
1: E seun Eva.
2: Ah lo to. Gege mo ti so ni aye ati jo si abekele, ipa ni lebi. Te ba wo ni ilana ti awa Kristeni. Kẹri àwẹ̀ gbígbà kò kọ́ mọ̀ polówó àwọn atálíkà iná rẹ̀. Nígbà téèyàn ò bá ní tí ó jẹ yóò bá yí sáàwẹ̀.
1: Yóò kàn dá sáàwẹ̀ ni.
2: Bẹ́ẹ̀ ni o. Ẹ wá gba ẹni tí gbogbo tí ó jẹ tí ó wà bá lójú kan náà ti wá pariwo wọn. Ó jẹ́ rí olówó ní mọ̀ ń ronú tákọ̀ọ́kọ́ jẹ láàárọ̀. Torí ìbẹ̀lẹ̀ tó yẹn ráìsì wà nílé, ẹ̀wà wà nílé,
1: iṣu wà. Kí la wà á jẹ báyìí?
2: Wọ́n wá nímọ̀ yìí tí wọ́n á jẹ gangan ń bẹ̀. Tó bá wà yìí, àfi kí ọlọ́run ó gbà wá.
1: Àmì.
2: Tòlóòtọ́ àgbẹ́kẹ̀lé kì í pàdé lébi. Ní ọ̀dọ̀ àwọn olówó side, àgbẹ́kẹ̀lé ò lè pa wọn lébi. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ àwa mẹ̀kúnnù, ọ̀gbẹ́ni tí èèyàn bá ṣọ́ra ẹ̀ láìsí ìkó yìí, ohun tó gbẹ́kẹ̀lé nǹkan lè padà jákulẹ̀.
1: Ọ̀tán.
2: Torí ní ọ̀nà tí èèyàn fi máa ń yan yọ láyé, o ní pé kó o máa ronú ọ̀nà mẹ́ta. Wàá ti plan A, plan B and plan C.
1: A, B and C.
2: Ìbá ni yóò lọ rí báyìí.
1: Tí ọ̀bá wọ́ bẹ́ẹ̀.
2: Ìbá ni yóò tún lọ dà báyìí. Tó bá lọ rí báyìí, ó lè bí òfin nípa àyẹ̀ o. Bọ̀ séèyàn bá lọ jókòó sójú kan náà. Ebi apá.
1: Ẹ ṣe. Ẹ ṣe evangelist. Láti Mọ́kọ́lá. Wọ́n ní bí a bá lọ jókòó sójú kan. Ebi ọ̀pá. Ìgbẹ́kẹ̀lé kì í panilébi. Láyé ìgbà yẹn ní ìsìn kò fẹ́ bí pààyàn nìkan mọ́ ń fìyà jẹ èèyàn. Kí ló fà á ti fi ń fìyà jẹ èèyàn? 0705 odometa 949. Wọ́n ní ìgbẹ́kẹ̀lé kì í fe bí pani.
0: Ẹ̀kíní káàbé.
1: Àmọ́ ní ìsìn ebi nìkan kọ́ o, a máa ń fìyà jẹ ní o.
0: Fújì kábé tí mo kọ́ o.
1: Kí ló fà á tí n fi ń fìyà jẹ ní?
0: Kábé tẹ́lẹ̀ bí ní òun ṣálílẹ̀ tó stọ́fín ṣe sàláàdì táwọn.
1: Kéèyàn ṣá jẹyà sátúnjú ebi lọ.

0: money. Later, mo se mo kini figure. Gbe ko ri be bo gba ibo yokan yen kan fi sori e ko mo pe yes e yokan pere bayi ni mo ni. Bo se ko wa ni.
1: Ai wa wole ngba na ki le ro ko tun wa fa. Sara lu ni e ro pe won ko bi ara si ni abe ipolongo ibo to. Abe won fi be get interfe.
0: Se
1: lo mo pe elomi ni ka won dibo fun se lo dibo fe gbe oselu APC
0: no ko nse e bi ara lu o ko nse e bi ara lu won gbianju won jade won dibo so ni yin
1: okay
0: e bi ti wa ni ninu egbe oselu ti mu wa ngba yin
1: Labour Party
0: yes ni agent so ti o ba de ni agent ni Nigeria agents da bi nko to se pataki julo
1: awon party agent
0: yes
1: okay
0: so almost all the polling units ani party agents to ma sign to ma gba results wale fun wa ta ma mo nko to se ni polling unit
1: okay
0: je pa na ma le collate abajade ibo yen fun rara wa
1: abe ro pe tsunami obi me boya o le help ngba na
0: no emi ti join Labour Party ko bi to de
1: okay
0: so mi si lara won to sare lo gba ticket nitori po bi nbo
1: alagba oluwa segun ti o bi lo so lade meji o to kini de te fi ko na egbe Labour Party te tun wa bo si ZLP Zenith Labour Party ki lo ni se o wa je pe Labour na ni
0: Labour na ni se mo npe ki lopolopo n pariwo Nigeria fun won ni Labour awon ko ta won je Labour awon ko mu ere wa eni kan do ba ti jila aro kutukutu to we to woso to jade nle ara Labour ni eyin te n se sorosoro na ti bi Labour ni
1: bẹẹni
0: so emi nife awon ti won nsise but ti se yen da pe ko pe because the way ton se nse Nigeria ko mu kawon eyan ma jere ise to won nse ko deda so gbongo to mi kuro nu Labour Party ko gbongo ni pe omo Nigeria na leyin na igba to darin kan gbe n ropo rugburugbu emi ni chairman wọ́n kọ́ ni chairman àárín kan àwọn mẹ́ta ni wọ́n jẹ́ chairman so àmọ́bí tí ó máa já sí Labour Party ń gbà yẹn a ní bí senators mẹ́jọ house of rep ó dàbí pé bíi 36 mẹ́fàlélọ́gbọ̀n gbóngàkú ṣe ń yọ nìyẹn tó fi di ń pé a wà ní ìhòhò so àmọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ wọ́n tẹ̀sẹ̀ bọ́ náà ni o àwọn lágbára so kò dẹ̀ yẹ kí n dúró tí wọ́n fi máa túká tán mo ṣe yẹsẹ̀ fún wọn mo ṣe wá bọ́ sí Zenith Labour Party ẹgbẹ́ tó wà nísàlẹ̀ pátápátá lórí ballot paper
1: ìsàlẹ̀ pátápátá
0: so tán bá ti fún ọ ní ballot lọ́jọ́ yẹn kán lọ tẹ̀ sí ìsàlẹ̀ pátápátá
1: ṣùgbọ́n kí ló dé tẹ́ ẹ̀ wo àwọn ẹgbẹ́ ńláńlá APC APM àtàwọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ sáwọn èèyàn wò kí ìgbà tẹ́ ẹ dé ńgbà náà wú ìsoto kálukú bẹ́ẹ̀ mọ́ta ni ó tó wá dé ẹ ti díje ẹ ti mọ bó ṣe ń lọ kí ló ṣẹlẹ̀ tẹ́ ẹ wo ọ̀dọ̀ àwọn APC APM Accord tó jẹ́ Zenith kí ni Zenith ní tó yàtọ̀ sáwọn yòókù yìí.
0: Ẹni tí ò bá mọ̀ tán bí òṣèlú ṣe ń lọ Nàìjíríà ló máa rò bẹ́ẹ̀ yẹn. Tẹ̀bá wo òṣèlú tá à ń ṣe àwọn ẹgbẹ́ tẹ ti dárúkọ yẹn offshoot National Party of Nigeria ni wọ́n wọ́n á máa wọn progressives kọ̀ọ̀kan mọ́ra but ideology wọn ó wà láyìn pẹ̀lú NPN ayé àtijọ́ so ibi tí Nigeria ti ń bàjẹ́ bọ̀ ní time NPN àwọn náà kọ́ ń fún world kọ̀ọ̀kan ní ₦10 yẹn òkè ₦10 owó ńlá nígbà yẹn so ìgbà tó di 1983 wọ́n fún ₦10

mọ. Bákanáà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32 FM.

balẹ̀ sí ilẹ̀ New York ni bí ó ti lọ rí ṣojú ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Tinubu níbi ìpàdé tó jẹ́ ti àwọn olórí orílẹ̀-èdè náà ló ti wí pé àwọn ohun tí yóò mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn nǹkan mìíràn lẹ́kànjẹ̀ka kó túbọ̀ ní ìdàgbàsókè náà ni yóò léwájú àwọn ìjíròrò níbi ìpàdé ọ̀hún àti àwọn tí yóò túbọ̀ mú kí ètò kí ó tò sí ní orílẹ̀-èdè yìí ìròyìn ti jáde ṣáájú wí pé ìpàdé tó jẹ́ ti ẹlẹ́kọ̀kànlé ní ọgọ́rin irú rẹ̀ tí àwọn àjọ ìṣọ̀kan ilẹ̀ àgbáyé náà ẹni yóò wáyé ní ọjọ́ kejìlé ní ogún ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n tó fi mọ ọjọ́ kejìdínlọ́gbọ̀n ní ìlú New York tí ń ṣe olú iléeṣẹ́ àjọ náà. Wáyé o àwọn ọmọ ológun ilẹ̀ Nàìjíríà torí ilẹ̀ náà ni wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ ti Operation Fasan Yama wípé wọ́n ti dóòlà àwọn 23 kan èyí tí wọ́n bẹ ní àkàtà àwọn ajínigbé tí wọ́n sì ti fi kélé òfin gbé àwọn afurasí 4 kan èyí tí wọ́n gbà wípé wọ́n ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn ikọ̀ aṣerúbàlú ti Lakurawa nínú àwọn iṣẹ́ eléyìí tí wọ́n ṣe káàkiri ní ìpínlẹ̀ ti Sokoto. Níbi wọ́n ti ṣe àwọn iṣẹ́ náà láwọn agbègbè bíi 3 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n ti pinwọ́ iṣẹ́ àwọn tí wọ́n jẹ́ afurasí aṣerúbàlú náà. Nínú àtẹ̀jáde kan tó fojú léde lónìí láti ọ̀dọ̀ alūkkóró fún iléeṣẹ́ ti ọmọ ológun ẹ̀ka ti Fasan Yama náà Aliyu Danja náà ló wí pé àwọn ìgbésẹ̀ yìí ló pẹ̀lú nínú àwọn ìgbésẹ̀ tí àwọn ọmọ ológun orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n gbé lójúnà àti rí dájú wípé ààbò túbọ̀ péye sí fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti láti gbá àwọn aṣerúbàlú nílẹ̀ yìí lágbáwọlẹ̀ tó fi mọ́ pínpín wọ iṣẹ́ àwọn ajínigbé. Nínú ìròyìn mìíràn iléeṣẹ́ tó jẹ́ ti àjọ ti ẹ̀ṣọ́ àbọ̀rọ̀ ẹni làbòlú NSCDC wọ́n ti fìdí rẹ̀ múlẹ̀ wípé wọ́n tuntun kéde ìrọ̀kúlé fúngbà díẹ̀ akọ 3 nínú àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní àjọ ti NSCDC náà látàrí bí àwọn tí wọ́n jẹ́ afurasí awakusa kan bí wọ́n ti jáde láyé ní àkàtà ẹ̀ṣọ́ àbọ̀rọ̀ ẹni làbòlú náà bẹ́ẹ̀ ni wọ́n ti kéde wípé kí wọ́n já àṣìá ti iléeṣẹ́ náà kí wọ́n já wálẹ̀ fún ọjọ́ 3 èyí tí wọ́n yóò fi mọ ṣọ̀fọ̀ àwọn tí wọ́n faragbá nínú ìṣẹ̀lẹ̀ náà ẹni tí ń ṣe alūkkóró fún àjọ ti NSCDC ọ̀hún Babawalé Afọlábí nínú ọ̀rọ̀ lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ ló wípé ìgbésẹ̀ yìí náà ni láti fi hàn bí ọ̀rọ̀ ẹ̀kú náà bó ti dùn wọ́n jọjọ tó bẹ́ẹ̀ náà ló wípé àwọn tí wọ́n tún ṣẹ̀ kéde kí wọ́n lọ rí rọ́kúlé fúngbà díẹ̀ náà ni wọ́n tún darapọ̀ mọ́ àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní àjọ náà tí wọ́n ti fi kélé òfin gbé tí wọ́n sì ń tanná wádìí wọn ní olú iléeṣẹ́ ti NSCDC náà nílùú Àbújá lórí bí ó lé ní

0: ọgbọ̀n àwọn afurasí awakusa pé wọ́n ti jáde láyé ní àhámọ́ ti ẹ̀ṣọ́ àbọ̀ra ẹni làbò lúnà àfọlábí ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ rẹ̀ ẹ̀ ló wí pé àwọn kò ní tẹ̀tì nínú ṣíṣàfàyọ àwọn tí wọ́n bá jẹ́ òṣìṣẹ́ tí wọ́n ń ba ẹ̀ṣọ́ àbọ̀ra ẹni làbò lúnà tí wọ́n ń bàjẹ́ kí wọ́n ṣàfàyọ wọn kúrò nínú ẹ̀ṣọ́ àbọ̀ra ẹni làbò ìlú ọ̀hún bẹ́ẹ̀ ni gbogbo àwọn tí wọ́n ti fìléde náà ẹni wọn yóò wà síwájú ìgbìmọ̀ ẹlẹ́ni mẹ́wàá tí ìjọba àpapọ̀ ti gbé kalẹ̀ láti tanná wádìí ohun tó ṣokùnfà ikú àwọn tí wọ́n pè ní afurasí náà. Ẹ̀wẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà iná ni wọ́n ti wípé àìsí ń bẹ̀ láì bá wọn dá sí pé àwọn náà ti sọ̀rọ̀ lórí bí ó lé ní 30 àwọn afurasí awakusa lọ́nà kùtọ́ bí wọ́n ti mú wọn tí wọ́n sì jáde láyé ní àhámọ́ ẹ̀ṣọ́ àbọ̀ra ẹni làbò lù ú nígbà tí wọ́n bá akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm ọláìtàn fọlárànmí sọ̀rọ̀ lónìí nínú èrò aráàlú nígbà tí wọ́n bá sọ̀rọ̀ náà ni wọ́n wí pé ó yẹ kí àwọn aláṣẹ lórílẹ̀‐èdè nàìjíríà kí wọ́n gbé ìgbésẹ̀ tó tọ́ lórí ọ̀rọ̀ ọ̀hún kí ìdájọ́ òdodo lè wáyé lórí ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ afurasí awakusa náà ẹja gbọ́rọ̀ lẹ́nu wọn.
1: Ta máa mọ̀ pé kùsà wà ń bì kan tó lè jẹ́ amínira ìsọ̀sí tó wúlò fún gbogbo òlú ìjọba ló yẹ kó take proper charge kí wọ́n máa bójútó. Ọjọ́ mélòó ni wọ́n lò ń bẹ̀ tí èèyàn mélòó fi kú? Wọ́n ná kó èèyàn 40 àbí? Èèyàn mélòó ló kú láàrin ìgbà tí wọ́n fi padà débẹ̀? Èèyàn 37. So ẹ̀wọ̀n ní ti Nàìjíríà ń bí kò tẹ́sí tí a lè máa sọ nípa ìbójútó àwọn ẹlẹ́wọ̀n kò nítumọ̀ rárá àti rárá. Ìtọ́jú kankan nínú ọgbà ẹ̀wọ̀n tó níláárí kò sí. Sáwa tí a rí ìtọ́jú nígboro ẹlẹ́wọ̀n ẹni bá ti lẹ̀wọ̀n Nàìjíríà ó ti ń súnmọ́ mọ́túárì sẹ́kọ́ mọ́túárì ló lọ.
2: Orílẹ̀-èdè Nàìjíríà kò sóòótọ́. Gbogbo àwọn tó ń darí wa onírọ̀ ni wọn látòkè wá sálẹ̀ ló máa lọ ń gba rìbá ni wọ́n bá ti ń ṣe àwọn irú nǹkan bẹ́ẹ̀ torí pé iṣẹ́ wọn tó bá mú iṣẹ́ wọn ní òkúkúndùn tó ń ṣiṣẹ́ wọn bó ti yẹ kó ń ṣe àìmọye àwọn nǹkan tí ò yẹ kí ó máa ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè tó ń ṣẹlẹ̀ amúkùn ẹrù ẹ wọ́ olókè lẹ̀ ń wọlé ẹ̀wọ̀ ìsàlẹ̀ àwọn ọmọ tí wọ́n kó yẹn kò sáìsàn kankan kì í ṣàìsàn ó yẹ kó wà díẹ̀ dáadáa nínú ibi tí wọ́n.
0: Wáyé o, níbi ó ti jẹ́ wípé òjò náà ni yóò ṣì rọ̀ lópin oṣù kẹsàn-án wọ oṣù kẹwàá àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹnìpè ti ń jáde sí báyìí láti yé dádọ̀tí sí àwọn ojúṣàn àgbàrá káàkiri orílẹ̀-èdè yìí lásìkò tí àwọn olùgbé ìlú ìbàdàn kan tí wọ́n bá àwọn akọ̀ròyìn iléeṣẹ́ rédíò 32 fm sọ̀rọ̀ iná ni wọ́n ti ń ké sí àwọn tí wọ́n sì ń wúrúfẹ́ ìwà bẹ́ẹ̀ wípé kí wọ́n jáwọ́ nínú rẹ̀ ṣáájú ìní ẹ̀ka tó ń bójútó ọ̀rọ̀ bí ojú ọjọ́ ti rí lórílẹ̀-èdè yìí tí wọ́n ti fìléde wípé ó ṣeé ṣe kó jẹ́ wípé àwọn agbègbè tó lé ní 8000 iná ni kí ìṣẹ̀lẹ̀ omi ìyálé tàbí ẹ̀kún omi kó wáyé láwọn agbègbè náà níbi ó sì ṣeé ṣe náà kí àwọn ilé ẹ̀kọ́ tó jẹ́ 5500 kó faragbá nínú ìṣẹ̀lẹ̀ ẹ̀kún omi níbi ìpínlẹ̀ 16 lórílẹ̀-èdè yìí. Ẹ já pọ̀ ìpè wọn sí àwọn aráàlú lórí ọ̀rọ̀ ẹ̀kún omi náà.
3: Ok, nǹkan tó máa ń fa tá a lè fi dẹ́kun omi yalé òun ni pé ká má da ìdọ̀tí sí ojú àgbàrá and then also jẹ́rí àwọn agbolé wa tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ bẹ̀ iyanrìn ni àwọn òjò yẹn máa ń fa wọ́n máa ń gba iyanrìn sójú gọ́tà. So tí ìjọba bá lè ràn á lọ́wọ́ lórí àwọn nǹkan yẹn tó yẹ pé erosion wọ́n á fi stop erosion because erosion gan kún nǹkan tó ń di ojú gọ́tà yàtọ̀ sí pé àwọn yẹn ń dalẹ̀ síbẹ̀. So kí ìjọba náà kọ́ tún ojúṣe ìjọba ni kí ṣe ojúṣe aráàlú láti wá àwọn tó jẹ́ pé wọ́n á jẹ́ enforcement pé wọ́n máa mú àwọn tó máa ń dalẹ̀ sójú gọ́tà táwọn náà gbogbo gọ́tà wa tó bá dí kákó kárí pọ́ à ń kó lóòrèkóòrè ká má máa wòran. Ẹ kẹta ni pé ẹni tá a bá rí tó bá dá sójú gọ́tà ká bá wí ká sọ fún un gọ́tà bá sọ fún un tó bá tábà wò ó bóyá tiwa nìkan ni à ń ṣe nǹkan tó ṣe yẹn tó bá kàn á kàn wá náà nǹkan sómi alébádé anybody lè rù lọ.
4: Táwọn èèyàn bá gbé tán bá gbé goro sí gbogbo àdúgbò táwọn èèyàn ń da ilẹ̀ sí tán dẹ̀ wá ń gbé ilẹ̀ yẹn tán ń gbé láàrọ̀ tán ń gbé lálẹ́ àwọn èèyàn máa ní àǹfààní láti da ilẹ̀ sí gọ́tà tójú wọn ti rọ̀ kékeré báyìí wọ́n ti bẹ̀rẹ̀ sí rọ ilẹ̀ rà sínú gọ́tà so gbogbo tó bá lọ ń block á jẹ́ kí omi yẹn kò ní rọ náà sàn lọ mọ́ gbogbo á block iwájú ilé wọn kí gọ́tà yẹn kó má sí ìdọ̀tí ibẹ̀ tí ò bá sí ìdọ̀tí nínú gọ́tà àti gbogbo ojúṣe omi ńlá tó wà ní junction yẹn táwọn ìjọba bá lè bá wa tún là kán kó wo àwọn tó ti block.

aráàlú tó sì rọ àwọn ọmọ orílẹ̀-èdè Nigeria láti mọ ṣe ìbéèrè tó tọ́ lọ́wọ́ àwọn olórí tí wọ́n bá ń darí orílẹ̀-èdè yìí. Àwọn ìròyìn tí ẹ bá fẹ́ fi tó wa létí, ẹ má gbàgbé láti máa tẹ̀ látẹ̀jíṣẹ́ sí wa tàbí kẹ́kàn sí wa lójú òpó ti WhatsApp lórí nọ́mbà yìí 0704-700-4949. Ojú òpó email yìí náà ṣí sílẹ̀ @32fmnews@gmail.com. Àwọn kókó amẹ́nubà nínú ìròyìn náà kí a tó mọ lọ. A kà á sí yín létí wípé orílẹ̀-èdè Nàìjíríà náà ni wọ́n ti gbatẹnu igbákejì orílẹ̀-èdè yìí Kashim Shettima sọ̀rọ̀ pé àwọn tí yóò mú ìtẹ̀síwájú bá orílẹ̀-èdè yìí ni yóò léwájú níbi ìpàdé ìṣọ̀kan ilẹ̀ àgbáyé ti ìlú New York tó wáyé lónìí. Àwọn ọmọlógún orílẹ̀-èdè Nàìjíríà ti dóòlà àwọn 23 tí wọ́n ń bẹ ní àkàtà àwọn ajínigbé bí wọ́n ti pinwọ́ iṣẹ́ àwọn aṣerúbàlú nípínlẹ̀ Sokoto àti àwọn agbègbè mìíràn. Lábala tí ilẹ̀ òkèrè lẹ́tìgbọ́ wípé ilẹ̀ Japan ti ń gbáradì fún ìṣẹ̀lẹ̀ ìjì àti òjò àrọ̀rọ̀dá eléyìí tó ṣeéṣe kó wáyé tí wọ́n sì ti ń ké sí àwọn tí ń bẹ ní agbègbè náà tó ti le ta bá wọn kí wọ́n kúrò láwọn agbègbè náà. Labala eré ìdárayá kà sí yín létí wípé Gibbs White ẹni ó ti ṣetán láti rọ́pò Cole Palmer nínú ikọ̀ agbábọ́ọ̀lù ti ilẹ̀ England. Lakotan Labala Múlùdùn Charlie Boy tó jẹ́ gbajúgbajà múlùdùn lórílẹ̀-èdè Nàìjíríà ti bẹnu àtẹ́lu bí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ti máa ń kọ̀ láti ṣe àwọn ìbéèrè tó yẹ lọ́wọ́ àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè yìí tó sì ń yọrí sí ìjákulẹ̀. Lórúkọ Mary Ojo tó léwájú àwọn tí wọ́n kó ìròyìn yìí jọ Olúṣọlá Mọ́mọ́ Lótù tó sì kà sí etí ìgbọ̀yìn a dúpẹ́ wípé ń gbọ́ 32 FM 94.9 fẹ̀yìn ẹ̀.

Èyí ni àsọtẹ́lẹ̀ àti àdéhùn tó wà fún ètò sáré budan. Ení, ìdáhùn sí ìbéèrè kan kò gbọdọ̀ ju ọgbọ̀n ìṣẹ́jú àyà lọ. Èjì, àwọn ìdáhùn sí ìbéèrè tí ó pakasọ yóò wáyé tí ó bá kù díẹ̀ kí ètò náà ó kẹnubodò. Ẹ̀ta, ẹni yòówù tí ó bá ti gba ìdáhùn sí ìbéèrè yóò gba ẹ̀bù káàdì ìbánisọ̀rọ̀ èyíùn Richard Card. 500 naira 500 naira ẹrin a kò fẹ́ kí olùdásí fi ìbéèrè dáhùn ìbéèrè harun ní kété tí atọ́kùn bá ti parí ìbéèrè tí onídáhùn sì ti wọlé sórí afẹ́fẹ́ ni àsìkò rẹ̀ ti bẹ̀rẹ̀ ẹfà onídáhùn tí wọ́n bá ti rọ̀ lọ́wọ́ ti sọ àǹfààní ẹ̀bùn rẹ̀ nù èje onídáhùn kankan kò ní àǹfààní ìpínlẹ̀ méjì dọ̀

0: 32 FM 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wa tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ilé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀ díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀ díẹ̀ gbẹ̀gbẹ̀
8: Gbogbo ìlú Ìbàdàn ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnà dẹ́rìn-ín pò ṣòdún 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ṣàgbà. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olúwa.

bákanáà ni rashid àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀ kò wá tó síbẹ̀ o bí ṣe làmẹ́ yẹ́bọ̀ lápò a ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà lára wọn ni fc package rapping daddy àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbàgede race course amphitheater látún fi pàdé tọdún ní sí lọ́jọ́ kẹni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí aago mẹ́rin ìrọ̀lẹ́ ni kọ̀ǹgọ́ ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà ìpínlẹ̀ black àti mini michigan ló sẹgbẹ́ tẹrù 32 fm laughter fest tọdún ní tó bá padà wáyé tí ń bá tún padà wálẹ̀ kan

Ọlọ́run a yan rúgbésí ayé tó fẹ́ gbé. Ẹkú dédé àsìkò yẹ kú àfọmọ nìyẹn ṣe mo kí lọ́kùnrin mo kí lóbìnrin. Mo kí ọmọdé mo kí àgbàlagbà. Àjọ Business Entrepreneurship Project àwọn náírà mi wádé o. Wọ́n níbẹ̀ bá fẹ́ gbégbé ayé tó jẹ́ titi yín. Ẹ̀yin lẹ̀ tú sírú ayé tẹ́ fẹ́ gbé. Yálà bóyá ayé tí mo fẹ́ máa gbé nínú ọ̀rọ̀ mo fẹ́ máa gbé ni àbí nínú iṣẹ́. You need to choose between wealth and poverty. Ntí àjọ Business Entrepreneurship Project tó gbé dání rèé. Akọ́mọ nírọ̀rí ni wọ́n. Tí wọ́n wá jòkóó tí wọ́n wò pé ọ̀dà àwọn èèyàn ń lọ ilé ẹ̀kọ́ tòótọ́. Wọ́n lọ primary, wọ́n lọ secondary, wọ́n lọ ilé ẹ̀kọ́ gíga gbogbo. Ṣùgbọ́n bẹ́ẹ̀ lomi bá parí tán yóò tún padà sí labor market ni. Ntí ò fi kúnrín àjò rẹ̀ níbẹ̀rẹ̀ ọjọ́ ẹsẹ̀sẹ̀ máa wá dààmú fi kún. Wọ́n wá ní kí tiẹ̀ má bàa rí bẹ́ẹ̀. Bọ́ ọba láǹfààní láti gbọ́ mi lásìkò yìí. Ire jẹ́ tiẹ̀ o. Mo wá kí ọ kú oríire gbá. Business Entrepreneurship Project. Wọ́n ní kì í ṣe àwọn tó ṣẹ̀ṣẹ̀ ń jínú ayé nìkan làwọn ń ṣègbìyànjú fún. Ìwọ́ tó wà ní ọmọ ọdún 18 títí di ọmọ 90 years. Iná làwọn gbé ètò yìí.

0: 32 FM, 94.9.
1: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjòkó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
2: Ètò ìgbéyàwó láyé.
3: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
4: Kí ló ṣẹlẹ̀?
3: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìrí ìjì kọ́, ẹ̀rọ ọ̀fọ́ṣọ́, kí iṣẹ́ ìléwà máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
1: Ẹ ní tòótọ́.
3: Ká ṣáà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
1: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣoo níbi tí CDK wà?
5: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
1: Bẹ́ẹ̀ ni o, CDK. Ẹ lè ra fíríìjì yín, ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
3: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
1: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
3: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
1: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó o bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
6: Ọ́fíìsì wa wà ní Mọ́kànlá Road ní Bestnight Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
7: CDK, sanwó díẹ̀díẹ̀
8: Gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtúwọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì adẹ́rìn-ín pòṣónú 32 FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ́yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni olú

láàrin Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù.

0: together.
1: Mami, tẹ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn. Ẹ wo, ó mọ gidi gan ni.
2: Ó lè wọ́n lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
3: Bẹ́ẹ̀ ni o.

Come on. Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìn kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sagbátẹrù 32 FM Latter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà w

0: fún èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tó wà lórí ìjókòó àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
1: ètò ìgbéyàwó láyé.
2: ẹ jọ̀wọ́ ẹ dúró náà jàre.
3: kí ló ṣẹlẹ̀.
2: kí wọ́n tó so wápọ̀ ǹjẹ́ o rántí pé o ṣẹlẹ̀ rí tẹlifíṣàn fún mi. fìrí ìjì kọ́ ẹ̀rọ ọ̀fọ́ṣọ́ kí iṣẹ́ ìlera máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
0: ní tòótọ́.
2: káṣà sọ pé o ti rẹ̀ wọ́n àbí.
0: ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
4: ìwọ ló tún jẹ́ CDK báyìí.
0: bẹ́ẹ̀ ni o CDK ẹ lè ra fíríjì yín ẹ̀rọ ìfọṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
2: ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí.
0: láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
2: olùṣọ́ àgùntàn ẹ sọ wá pọ̀.
0: pẹ̀lú CDK ẹ̀ o lè ra fóònù tẹlifíṣàn ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán-òòrùn àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. download CDK lórí play store àti apple store.
5: ọ́fíìsì wa wà ní mokola road ní bestnight bus stop àti àpáta ẹ lè pè wá sórí 0707-460-3911.
6: CDK sanwó díẹ̀díẹ̀ gbẹ́gbẹ́
7: Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but

0: ching ching.
1: I said you need to get radio me. 32 FM to okay. Okay.
2: Eka bo pada latoju oja ege le ngbo lowo ni ikani aderin iposonu 32 FM 94.9 Sporting Crystal
3: Atokun
2: look yourself eja ise
3: mi ja ise
2: o mo pe eke mo gbe hun ri yin ti lo tan ni so mo
3: gbe lo fa mi
2: o de blow lo fa
3: adu o kari o
4: mi o
3: mi ja ise o
2: ki lo sele ni bi ja to waye ni ana
3: Kunduz fun awon to organize ja. Then bo fe fi ayo mi han si team ege papa awon ti ajo lo prof o si bi bayi ati de bayi lati 2 p.m. alajare ni joko obirin birin alaja bi agobelo la wole lana
4: ah
3: boya bi
4: ago kan
3: bo se ri gele ni yen ija yen 14 ija
2: 14
3: yes remarkable moment po ninu ija yen ko se draw mo yen so fun yo e ma ri 32 FM ni new dimension ko se draw mo ah ti akeke o ba ti ku iru die o ni wale let them call me machine I don't want to stop at anything anymore iko yi a ma fun yi koja je lero a ma so pe iru e dawo lawon eleyin fantastic outing mo de wa se kini kan bo daju pe en ti o wa ko ni lose anything ninu ija yen battery camera pa na lana
4: yo pa na
3: transformer ta gbe dana ogbe lori coverage lagbara olohun gbogbo ija to waye patapata ni beyen le ma riwo mo kan gi awon snippet kokan mo anju le were were ko to di friday lagbara olohun ko to di friday ko to di friday ma make sure pe mo release awon kan tori eko tun wa loju saturday ija soldier boy ati scorpion eko tun wa loju by the grace of god ki space memory ko le free akokoro awon ta ti se lana akokoro won jade na anything onuyin mo in that area of port it about to gba to le dawole osuparabade fun awon alase wa ni kan ni for adroti then awon team member ti o kin re emi omobirin yi o
2: ebe transformer ni
3: prof ojoko ko joko o ya mi le no jo mi loju gidi e so tan ayo en ti omo ba se bere ko ni ma so fun pe colleague la won
4: ami o
3: ibi ta ti rin lana ke mo tari e si waju pe je ma wo e bayi mo mo ke mi mo ko eran jade mo gboro ko dele pe akuri boya won ni gankan lati so nipa ija na
2: se ni nkan te be so fun ya fun wa akanse islamia oh sorry akanse
3: ah o mo gbe ija
4: emi o akanse de loku kankan crystal
3: bon sa we gbe yin o ja so bi yin o ja
4: de loku kankan awon egbe yin na ja na
3: awon lo ja
4: awon egbe yin
3: ma bi video bra side ati alaji am side ma
2: so mi e ta lo hun yen so
3: e farabalẹ gbogbo e le ma riwo
2: mo we me to hun yen daku wo e je pada sinu ball alafese gba ra fan bali
5: atokun
3: ke to lejo tori olohun
2: yes sir
3: o ti rugbo bo honorable gbe nkapare yen wa bi bai sometimes ago
2: obi abi osu to osu meji seyin
3: won ju am bomb shell sile bi bai
2: ben
3: o rugbo bo ni boxing state most kids ya kan lana to po mi o ni so ro bota bayi I'm a yo die die and only apa kan da apa kan si but other pe I see in control of our activities in our state anymore mo ni so jibe lo for now mo ri awon to je olubasepo MBB of C ni ara awon ti o ba MBF to ba won sise lana MBB of C lo section ja nayo state but e ma ka tara won ti MBF se lana na ojoju ta pe fun dada ese kikan kaluku wa fun iru madam Constance Chinagoro mi ya ti lo ya on te phone lo iru madam Constance yen
4: ben
3: ara won ta jo nse ni BB of C lateyin wa niyan ija tana MBB of C lo sanction tele en to gbeja yen MBBF lo sanction ija ti weekend to nbo ni iyaro church yen MBB of C tun niyan nigba ta ba ri awon to wa labe MBB of C tan gbeja lo MBBF something must be fishy
2: a lot is wrong there
3: so asiba tun topo lori 32 FM
2: oja ka pada sinu ballu alafesegba ra fan bali
5: atokun
2: ifese won se waye lopin ose yi ninu DJ League won lori lede Spain papa julo ifese won se alagbara laarin iko Atletico Madrid ati iko Real Madrid nigbeyin gbeyin iko Atletico Madrid do jawe olubori ninu ifese won se yin won fi ya je iko Real Madrid nduro ni duro wipe adari ayo lo fa ta won fi padanu sugbon iyen amọ ni ko si lare ran lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ méje nínú league orílẹ̀-èdè Spain ikọ̀ Madrid wà ní ipò karùn-ún la ipò kẹrin wọ́n ní 15 points ikọ̀ Barca ti ń fi àmì mẹ́fà wọ́n sì fi ń la ikọ̀ Jose Mourinho El Clasico wà nínú oṣù kẹwàá nǹkan gba Mourinho wà fún òun ni láti wá ba ìjẹgà báyìí tí ikọ̀ Barcelona ti ní lórílẹ̀-èdè Spain láti wá ba ìjẹgà báyẹn jẹ́ ṣùgbọ́n lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ méje ẹ ti rí ikọ̀ Madrid wò dáadáa ẹ lè sọ ní sọ wípé ikọ̀ Madrid lábẹ́ ìṣàkóso olùkọ́ ni Jose Mourinho wọ́n ní nǹkan tó tó láti bá ikọ̀ Barcelona pàápàá jùlọ pẹ̀lú nǹkan tẹ̀ ti rí ń sáàyè.
0: Láàkọ́ nu ṣe tí àṣìdáadáa ara yìí ló máa ń jẹ́ ka rántí àárọ̀ ó sì mọ yóò ìgbà tó fi ọkọ̀ wá sínú ikọ̀ Real Madrid àwọn pé ó gbìyànjú agbára and kì í ṣe pé bóyá ó tribe náà lọ títí bẹ́ẹ̀ mo yóò gbìyànjú agbára inú ikọ̀ Real Madrid ká má pọ̀ tán wa nínú ọkọ̀ tó wà bẹ́ẹ̀ ni pé irúfẹ́ àwọn agbábọ́ọ̀lù wo ni Real Madrid ní irúfẹ́ àwọn agbábọ́ọ̀lù wo ni Jose Mourinho lò nígbà yẹn àti àwọn tó wà ń bẹ́ẹ̀ sìn ẹ lọ wo inú ikọ̀ Real Madrid àti Toni Kroos Luka Modric àwọn agbábọ́ọ̀lù lọ́wọ́ àárín àgbà tí wọ́n ti lọ ṣé wọ́n ti rí better replacement fún àwọn arákùnrin kò tí ì sí better replacement fún ẹ ń sọ pé ilé àwọn agbábọ́ọ̀lù ọ̀wájú tá a bá sọ̀rọ̀ Kylian Mbappe tá a sọ̀rọ̀ Vinicius Junior òótọ́ ni àwọn agbábọ́ọ̀lù wọn da Arda Güler kankan bẹ́yìn wọn da ṣùgbọ́n ṣe ti ní àwọn tẹ pọ́n lè máa distribute bọ̀ fún àwọn tó jẹ́ bí agbábọ́ọ̀lù ọ̀wájú èyí ṣe bí a rí nǹkan tí Real Betis náà fojú wọn bí ọ̀sẹ̀ méjì àbí mẹ́ta sẹ́yìn sí torí pé wọ́n náà lọ pẹ̀lú àmì ayò kan sódò Real Madrid tá a mọ̀ gbà yẹn a mọ̀ pé Real Madrid wọ́n jẹ́ bi champion nínú nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje UEFA Champions League ṣùgbọ́n tá a bá sọ nípa La Liga ẹ mọ̀ pé Barcelona wà nbẹ̀ Barcelona kì í ṣe pé bí a Barcelona strength team náà lọ títí bẹ́ẹ̀ ó kọ̀ yẹ pé àwọn attack wọn fún wọn ní nǹkan tó fẹ́ jẹ́ pé ó jẹ́ workout ní abẹ́ olùkọ́ni yìí olùkọ́ni Hansi Flick ẹni tó bá wọn lọ́jà tó ti wà pẹ̀lú ikọ̀ Bayern Munich ẹ mọ̀ pé owó kéré tán wọ́n máa ń bi bí àmì mẹ́rin márùn-ún mẹ́ta ó ti wà kéré tán méjì ní abẹ́ olùkọ́ni Hansi Flick so nǹkan ìjẹ́ ló jẹ́ ti implement sínú ikọ̀ Barcelona tó pé ó fi fọ́ọ̀n náà ní result wọn so ikọ̀ Atletico Madrid ẹni tó bá mọ̀ náà ní sáà tó kọjá náà lábẹ́ olùkọ́ni Xabi Alonso ikọ̀ Atletico Madrid ó fojú wọn mà bó bí 5-2 òun ló fi bojú wọn jẹ́ ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ tó kọ́ kọjọ gbá kò jẹ́ àwọn so ẹni tó bá mọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ láyọ̀ méjì ẹ mọ̀ pé wọn kì í jọ fàálà nínú ikọ̀ olùkọ́ni yìí èmi ò wulẹ̀ fa mọ́ tẹ́lẹ̀ ìgbà tó ń fẹ́ fi lọ gbé torí kò fẹ́ẹ̀ síbi better option fún olùkọ́ fún Perez tó fi lọ gbé Jose Mourinho wà ní kálẹ̀ tó tẹ́ pọ̀ tún níná lórí dáadáa ló wà fún wẹ̀mí mo fi pé kò yẹ kán lè lọ fún Jose Mourinho torí pé arákùnrin yìí ó wulẹ̀ tí ń lọ ẹ ò gbà tó fàánú kọ tọ́jà mọ́sọ̀ kó tó di pé lọ sí ẹ̀sùn mà kankan bẹ́yìn kó tó di pé wáyé ṣe ó padà báyìí nù Benfica ẹ mọ̀ pé kíní ọjọ́ bàbá yẹn ti ń dalẹ̀ ló gbà tó fi ń travel gbà inú ikọ̀ Chelsea ikọ̀ Manchester United tó fẹ́ kọ́ wá sínú ikọ̀ Real Madrid gbà yẹn iná ṣì wà ń bẹ football jẹ́ ti advance ju nǹkan tí bàbá yẹn gbà lọ ó ti advance síwájú gan ẹni tó bá múra dáadáa anybody náà lè nà so ẹjẹ ní ẹjẹ tí wọn nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje UEFA Champions League ẹ kò lè máa tó pé àwọn agbábọ́ọ̀lù tẹ̀ ní ìnìkan lẹ́fẹ́ máa lù àwọn bẹ̀rẹ̀ kòńtè kankan bẹ́yìn wọ́n lè gbìyànjú agbára wọn ṣùgbọ́n nǹkan tí football sọ lọ́wọ́ iṣẹ́ wọn lè implement ẹ̀ nǹkan tá a máa bí a wà ní so kò yẹ mí lẹ́nu pẹ̀lú position tí Real Madrid wà olùkọ́ ní Florentino Perez òun ló ti fa kíni fún rẹ̀ ìsídà kò jẹ́ kí nǹkan náà agbábọ́ọ̀lù tó wà lọ iwájú ẹ̀ jẹ́ kí nǹkan nu wọn jẹ́ kó lọ ṣùgbọ́n ẹ̀ tún ẹ̀ sẹ́ni contra Vinicius Junior ẹ mọ̀ pé Mbappe òun ni main man ní kò sí èmi ṣe sọ pé àwọn méjèèjì wọ́ọ̀kì àwọn méjì kò lè wọ́ọ̀kì ẹ wọ ní ọṣẹ́ ọdún 2024 kan ni àbí 2022 tí kò yẹ màjò gba nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje UEFA Champions League ẹ wá wà sígbà yẹn sí táìmù ta wà yẹ mọ pé kíní ẹ ti ń reduce ìkéwìn kó tó di pé Mbappe dé ìfẹ́ mélòó ni wọ́n lè tọ́ka sí pé àwọn ti gbà láti gbà tí Mbappe ti dé tó wá pé kíní ò lè wọ́ọ̀kì àtúnfín ẹ change philosophy tẹ fi ń kọ́ àwọn agbábọ́ọ̀lù tẹ fi ń kún wọn ṣòdì ẹ jẹ́ kó yàtọ̀ sí àwọn kì í ṣe pé bóyá torí pé àwọn agbábọ́ọ̀lù ló jẹ́ bi star kì í ṣe star la fẹ́ lù ẹni tó lè fún yín ní result òun nìkan tẹ́ ẹ dẹ̀kẹ́ need ẹ jẹ́ fún Xabi Alonso time láti lè implement time so èmi pé consequence wọn máa face nǹkan tí yóò bá yẹ padà jẹ fún un.
2: Aunty Islamia pẹ̀lú ibi tí kìíní dé dúró báyìí ó ń jọ bí ẹni pé ikọ̀ Barca ti ń fò lọ wọ́n gba Mourinho láti wá gba ife ẹ̀yẹ ni ẹ ti rí Mourinho wò nínú ìfẹsẹ̀wọnsẹ̀ méje ńlá Liga ẹ ti rí wọn wò nínú ìdíje UEFA Champions League nínú ìfẹsẹ̀wọnsẹ̀ kan tí wọ́n gbá olùkọ́ ni jọ ẹnìkan tí ó gba ife ẹ̀yẹ fún ikọ̀ Real Madrid àbí ọ̀rọ̀ tiẹ̀ náà padà dàbí ọ̀rọ̀ Xabi Alonso.
4: Ẹ̀ka ikọ̀ Real Madrid lélẹ̀ lábẹ́ olùkọ́ ni Jose Mourinho mi ti fẹ́ rí nǹkan tó wà spectacular nínú ikọ̀ yìí tàbá kan sọ pé bóyá ìtàn ló favour ikọ̀ Real Madrid lóòótọ́ inú ìdíje UEFA Champions League a lè fún nítorí pé ìyẹn rè tournament ni just now how many matches téèyàn máa gba 38 matches nínú league bó ṣe wá wà pé ẹni tó tún wá jẹ́ tight contender wọn ìyẹn ikọ̀ Barcelona ẹ já wo iye goal táwọn pipo yìí ti score normal tẹ bá sọ pé okay wọn jo goal at least goal difference wà tán tó fi máa padà ẹ lómi lè wà same point tẹ pé goal wọn máa even Real Madrid wọn tún struggle láti score wọn tún ṣe struggle láti score wọn tún jẹ goal bo se wa wa lele ipe labe oluko ni o se mori o lo to e ngba tawon to ti o to e o se mori o bi awon sabi alonso awon abiola to je de pe se wa ninu ko e fun flam bai ayi gbogun kan tawon arakunrin se ni mo fi le ni ogun oju lara mi awon people yi won se nkan ti won le se sugbon bai oluko ni agboje lo tun wa ninu korea madidu e awon kan se poke e bo awon start e mbappe ati vinicius junior yen ton start e papo ko work last game ti won gba re ko start di radio made o gbe wole ni asha bi gbogun kan to sele laarin korea made laarin korea madidu ju won bo se wa bai te je pe ti en te to te mo ko je o je tight contender yin ti yen tin sa to to tin le to ko tin le waju teyin de si wa leyin pelu 6 points die bai won wa e wo bo se be ni sa to lo na re arin bi ko iko be iko bo sinu o de ya re awon tin tun won tun tete won tete mu ise ti won won le te mu lokukundu bo se wa pe ninu league lo to won si le cause yeah real madrid le gan ba ti de ni dije UEFA champions mo fe pe iyato ma wa mo de so nigba ta yin na na iko re atletico madrid ati real madrid iyen ti pe lo to pe iyen re lo ma je first time like meet in 12 years ti zaban so pa o se mo yo to ma koju ko atletico madrid igba na de le e kan pere oni o se mo yo lo padanu against atletico madrid sugbon gba ni nisin ko nkan ti change agba bolu kan to ko gba yen ko lo ko shodi nisin yi and e na lele awon yen na ile won ni won tu wa lana ere e de je ka iko yamo ni won tu gba red card lo to won gbe yo to won pada draw ni ayo ma so okay with red card won si to come back lati sugbon nkan to ma sele ti pada sele oluko ni o se mo yo lo wa ku sugbon ni league yen emi ti e mo ti rin right off iko yamo ni e won ni kan ta be fi league yen se o le wa le di awon edije mi boya bi kini lo to a le so pe iwi ni ma gbo e je ka wo bi I don't know, be I call Barcelona she ain't turn on law ye. Injury can the setting. She won't she won't everybody no my injury at the same time.
2: Sporting Crystal.
3: I talk to Moki.
2: A jack pada sile gesi.
3: Alright.
2: Mo she be Elias now, she looney. Kilo ji pada lo just at the alupa alupa danu danu ni ever.
3: Whoa, kuta. Mo suffer in like a IP lock by 2020. Tori lata yes on here by chat in Sevisha 2020. Nigba to as I Abacha ni vision 2020 90s that is vision 2020 ariwo omo ti an ba ti pariwo ko mo re ju odowo olohun ko to sorire to ra won to ku an ti bi saju won ni onikan lo mo tu ara adugo so pe se lati ni kan o se ko mo don't iru Saturday ipu ta fu my Arsenal lo ra le ko se to mo pe Arsenal wa for ni rebu be ni eyin on ti ti botin Chato unscrew defense Jay Brighton. Chato unscrew defense Arsenal. Atu an belok Arsenal go kan. King Bobo Yama Jewa. At the end of the day, I say, and no, you know what? We said it over the weekend. We play Arsenal yi, Koshe Po special. But Kosia yi be it here in no league.
2: Ben.
3: Kosi team to la lafia. Ewo bo Man City. So le team to peta. Ni Sunderland. Say no, ni gewa. And we'll probably push one more people that
2: go meta.
3: See, but about Lalu Barica, Joe Samapa, no idea. Because the Chaco Saki and World Cup.
2: Benny, yes, so.
3: Number 9, yeah, okay, sure. Jessie, also. Number 9, yeah. And we'll conversion it here.
2: Old fashioned,
3: yeah. And we'll position it.
2: But then, Mamma say, Luana, all right, okay.
3: Minister Ray, you ought to do the invisible room ball. Yeah, because I was taking there, I just see a little bit of it. I just saw that, eh? I was taking that tattoo, be like Palapa. Striker ni yen so for Arsenal opade ajuni lo ni ko se mo se tun so wi pe ko se en to sumo ninu league yi
2: so leyin to padanu ni lo pin so yan tun se gba league
3: eh ni gbadura ko gba sugbon te ba so pe lori iwe Arsenal better than anybody lo ko se ti le o le yo ile yo ni o olodun lo de se o sugbon lori iwe emi so Arsenal ta le yen to ku be e ma wo e mo gba te mo okay pe Man U ni ahun Man U ni ahun kadi team to mo wo gba to gba America lo si ta ku faye won be se fi oro amorimu na wole to ro kan fi loju kan to gba kari kinu e ri pe orisi deliberation lo ma ma waye na international break cause meta e won to ma so mara won yo change ni
2: awon tin o won tin so re dia onu kan Man U die o
3: boss I know Man U e ja ma wo bo so ko se to sumo ni ti Man City ngba ti yan ba ni ro amati to ori an cheki ewo tele so enso buku ye apa apa lo je
2: pele
3: obo obo so odio sa lo sa lo bri obo ewo yen ewo omo india yen laarin
2: se be yo
3: I want to do material yen so ye get everybody le ba Man City content but it's not all about material la kai
2: Rafa Mbali Brighton and Overbion o talking yan fun won ni flower won fun nkan ti oluko ni Fabian Osler ti won se ninu iko yi fun iko to padanu awon agbabolu bi Mickey van der Ven Monimiki Vaneke yes the Vaneke to lost in Tottenham Hotspur he can now center back won to daju ni saha to koja Carlos Baleba lo Danny Welbeck lo Brighton and Hove Albion she wa lori awon iko bi Liverpool Chelsea Manchester United ni saha yi kini Brighton se ta won big team o le se e won mo chairman yen boy n gbabo bi Busquets kini Brighton se ta won big team o se lo ma mu awon agba ball ibi ta yi o ti mo ke yan tabaleba tan ko tun ma lu awon chairman
3: yen so I want on Pascal Grosch
2: yes Pascal won tun lo tun o won ta fi Pascal Gomes le mejeji ti won ra ko to 10 million ba won Brighton se lo ra awon mo kekeke
3: awon ni Casido
2: yes ba me lo ra awon mo kekeke to wa je pa won big team yo ri han se awon big team ni scouting
0: ah I like o kono fun o ti converting o won ye mi len to pe ma mo pe Brighton en to ba mo convert on je bi team kan je pe o ma lo gbon agba bo je pe owo keke no ma fi gbe won won je ma pon kan se won je pe on pipi ma fi to ma ta ma fi hi wo won ye ma won kan ma so pe be ni academy awon Chelsea wa je pe be lo won ti ma ko won player
2: se mo pe edu se mo pe agba ball Brighton mesan lo ni ifara pa ko to di bi won play lana ko si yakubu minte ko si mi to ma nu ti mu ye o
3: Karobi to
0: wa. Ato kun kan to wa nbe ni pe oluko ni to n coach awon agba bo se mi kele ateta awon analyst awon analyst kan won so nkan to pe won yan na to luko ni se ma ronu ati so to fi ma ko awon agba bo lu sodi o ma ye ko yen pe asole ta fe poju yi se right foot lo labi left foot ta la le lu lati le implement e to ma mu da je community shield to n gba koju ko Manchester City e ma pe won mo pe akun ye Donnarumma right foot lo lu won je mo pe ko fi be mo to se n lo ball le dada ko ma du sinu ni so won je won nkan to gbe fun awon agba bo yen Kaivat awon odegan kokon be n pe e ma je ka okun ko mi to ba je fe lebo e te sumo e te bi pressure le lori ohun ni won se right distribute awon boy en jade so ka wa won kan ti fabulous la to se ni team mi pe okay awon agba ball ta ni ki se pe bi awon lo ko lo gege mo se so le ko pe ikini awon win kan ti awon people ni laka awon wo le fun mi ni result mi ti on te pe won be Arsenal ta fe koju Arsenal ni comment champion to touch ma ale fun won e ka gbe sumo won ki je bi awon sasa en kan temi je fi kan ti mo fi condemn kan ti oluko ni Frank Lampard to nse pelu Coventry City niyan o ko le ma build team yen po ko fe ma defense last o budo jade ti awon team te pe ba mba play nkan je bi believe temi niyan ko se team kan te pe o wa spectacular te pe o gaju ako lo ko jo awa lo ni fine won je bi big team sugbon ajo ko level 11 players o ye papa ni nkan to ba gba awon na le ba won gba they are human beings like us also so nkan to wa nbe ni so nkan to lu ko ni nse e ma po duro ti ko Chelsea agidi ni ko Chelsea fi na o bi ko Manchester United won tin bo ri lo ni aye iseju mewa pelu ama meji sodo won je pada wa lowo eyin won tun pada boju ko Manchester United won pada boju won je ka to ko to wa di pe ti ko Arsenal yo to wa pada sele big team meji lera so won je ko wọ́n pe kì í ṣe pé bóyá wọ́n jẹ́bi team kan jẹ́bi do Brighton wà lè sọ pé bóyá a ma fi expectation wà lé wọn lórí tó ṣe wà ní ṣe opta gan tún padà tún ṣe àwọn start kan tó ṣe jọ ó tún rate wọn ahead kan Manchester United ahead kan Liverpool pọ̀ àwọn tó ṣe jẹ́ pé oge league tẹ̀lé jámọ́ lọ́wọ́ torí nǹkan tó jẹ́ ti ń ṣe bọ̀ nìyẹn mi sọ pé bí a máa gba league o àti máa ṣe wọn bọ̀ nìkan tí mo kàn fi ń sọ pé wọ́n tún rate wọn ahead wọn àti bí wọ́n ṣe jẹ́ báyìí tán bá implement kan báyìí pé wọ́n ń bá lọ bẹ́ẹ̀ èmi pé wọ́n ó tẹ̀ kéré tán a máa rí wọn ní nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje europa ní sáà tó ń bọ̀ tán bá ń bá lọ bá ẹni mi sọ ti champions league àbí europa o mo jà pé nǹkan tó ní ṣe pẹ̀lú ìdíje europa a máa rí wọn bẹ́ẹ̀ ìyẹn ní sáà tó ń bọ̀ so nǹkan tó kàn wá ń bẹ̀ ni pé àwọn agbábọ́ọ̀lù máa lọ èmi máa wọlé àwọn kan tó kàn jẹ́ bi scout wọn náà mọ nǹkan tí wọ́n ń ṣe ó kẹ́ jẹ́ ká lọ gba agbábọ́ọ̀lù báyìí wá kì í ṣe dandan kó lórúkọ lórí tó bá ti lè fún wa ní nǹkan tó jẹ́ lè fitting ṣe pátá nǹkan tá à ń gbá nkan tó wọn ṣe ni ẹ tó jẹ ti ní ẹpù wọn bọ.
2: Wọ́n kú wa ń conference league. Ẹ jẹ́ súnmọ́ ju ọjà kàdé nígbà tá a bá padà dé látòjú ọjà ká tún wa máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀.
1: Aṣẹ́jú ní ká gbé sí rédíò míì, 32 FM ti wà òkè.
5: You. Yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before,

0: 32 FM 94.9.
1: Ẹ̀ka àbọ̀ padà látojú ọjà Ege náà lẹ́ ń gbọ́ ní ìkànnì adẹ́rùn ìpòṣónú 32 FM 94.9. Ká tẹ̀sí ọjọ́ yẹn ti lọ káwo bóyá kan lè mú àwílé àwọn èèyàn lójú òpó ayélujára wa ń bíbí ká mú àwílé àwọn èèyàn kan àbí méjì. Ká dẹ̀ sọ̀rọ̀ nípa Laughter Fest tí ó wáyé bó bá di ní ọjọ́ kẹrin nínú oṣù kẹwàá October 4. Laughter Fest òṣùpá ló ń bọ̀ ọba orin ló ń bọ̀. Òṣùpá ó wà nínú orin kan tó ṣùpá kan tó ní kó bá ti jẹ́ pé òun bọ̀ lágbo pàṣẹ òun bọ̀ lágbo òṣùpá kan máa ń bọ̀ pẹ̀lú ijó ẹ kò wulẹ̀ nídìí kò mú nǹkan kan wá sí Laughter Fest náà.
2: Wọ́n lọ gbàgbé ẹjọ́ sí
1: ẹjọ́
2: ti jẹ́ èmi ò sàrí ìjọba bíbí ló ṣe ní ìjọ tíjọ́
1: ti gbọ́ òṣùpá pa.
2: Bàbá ṣe bá mi mi
1: ò ti gbọ́
2: Saidi.
1: Wọ́n ti gbọ́ ayé òṣùpá ti gbọ́ ayé òṣùpá yé.
2: Ọláì mo gbọ́ Saidi o ti skip.
1: Kó bá ti di October 4 ni Laughter Fest ìkànnì adẹ́rùn ìpòṣónú 32 FM 94.9. Inú Race Course and 50 àtàwọn bíbí ni Saidi Òṣùpá ń bọ̀. Kì wá ṣe Saidi Òṣùpá nìkan ló ń bọ̀, àwọn olórin míì náà tún
2: ń bọ̀. Rashid Àpàlà ń bọ̀.
1: Rashid Àpàlà ń bọ̀.
2: Àwọn ẹyọ ẹyọ ń bọ̀.
1: Àwọn MC Package náà ń bọ̀, MC Obama ń bọ̀, àti àwọn adẹ́rùn ìpòṣónú lóríṣiríṣi ló ń bọ̀ níbẹ̀ kó bá di ní October 4. Kó bá gbégbó ẹ̀ ló October 4 yẹn. Ó máa miss. Ó bá ti lè gbégbó ẹ̀ lọ́ọ̀tọ́ bá fọ yẹn ó miss gan torí

ọjẹ ti kúrò ní tànà egun ti dòwó 32 FM 94.9 Laughter House orí òkè tẹ́ntẹ́ Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: Ajakule. Ọjọ́ àwọn inspiration lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ yìí. Ìní ọjọ́ kan tó tún lápẹrẹ. Nínú ìtàn ìgbésí ayé, ayé oníkàlùkù wà. Tí ìbànújẹ́ lórí ẹ̀mí ẹ̀.
1: Ìwà ló pè mí.
0: Pásákò
1: ayọ̀ olúwa jẹun. Òkèrè ti jẹ mí.
0: Tí kìí bá ṣe pé olúwa bá kọ́ ilé náà ẹgbẹ́ àwọn tó ń kọ́ wọn kàn ń kọ́ lásán tí wọ́n ní. Kí wọ́n ra sìmẹ́ǹtì ogún, kí wọ́n ra búlọ́ọ̀kì ọ̀pọ̀lọpọ̀. Tí bàbá mi ò bá sọ pé yes lórí ọ̀rọ̀ ilé kíkọ́, ẹ̀dá ọkàn máa gbé wọ́n máa gbà ní. Ẹ kí pé a tún kíra káàbọ̀ sórí ètò tá a pè ń lẹ́yìn iṣẹ́. Lẹ́yìn iṣẹ́ ni o. Ìkànnì alára àgbàyídá 312 FM 94.9 rédíò tó ń dẹ̀rín pa òṣónú tó múnú ara àlódò.

gbogbo ìlú ìbàdàn ṣe ti gbáradì ìpéjọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bagẹ̀n àjọ̀dún kẹrin laughter fest ọdún 2026 láti ìkànnì adẹ́nipò ṣòro 32fm 94.9 tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá ẹ ò ní fẹ́ gbẹ̀yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n olórin tí yóò gorí ìtàgé ládùn ni olúwa.

ẹ káàbọ̀ padà nígbà tí mo ti lọ polówó ọjà tí mò ń tà n ta ń jẹ kọ́là ń tà kì í ṣèwé olélùbọ́ lásìkò táwa yóò kì í ṣèwé onísẹ̀mó kì í ṣe òwe onírẹsì inú tí wọ́n ti ń jà náà ni wọ́n ti ń yọ lọ lé kèéso wí olóòrò kèéso wí elépo ìyá aláta kò sáà lè ti ọjà àdé ó tún lọ́ra ta ní sọ́ọ̀bù mí bí ò bá ní sọ́ọ̀bù yóò ní rodó bí ò bá ní rodó yóò ní báwà yóò ní tàtà ṣe bí ò bá wá ní kankan nú ẹ̀ a jẹ́ pé nú tó ní náà ni ó ti bù fáwọn tí ò ní mo tiẹ̀ mọ́ ṣe máa ń ṣe lọ́jà ń tiwọn ẹ ń bá rọdà rodó yóò bu díẹ̀ yá lọ bá ọ ní tàtà sí fún mi ní tàtà sí díẹ̀ ń wọ́n yìí síbẹ̀ lé ní o fún mi ní tòmátì díẹ̀ wọ́n ti máa ń rí mi ara wọn nù lọ́jọ́ ṣé mo parọ́ ní ẹ̀yìn ara ọjà mi ò mọ̀ bí bóyá bẹ́ẹ̀ làwọn oníraìsì náà ṣe máa ń ṣe o ìfún mi kóńgó ẹ̀sìn kan jáde ìyá abílí bí ẹni ìwọ náà fún mi lẹ́wà kan wọ́n á fi jìrò ara wọn tí ò yé mi ni mò ń bẹ̀rẹ̀ ṣé bẹ́lẹ́ran náà ṣe máa ń ṣe nìyẹn tí ó gé ẹran tó wọ̀ tí bí a bí 5,000 fún onírẹsì yàrá ṣàlọ́ fi yọ kóńgò méjì wọ lójú òkò ṣé wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kọ́ sí 32 FM 94.9 ibẹ̀ ni mo kẹ̀tẹ̀ ń fẹ̀ sí o tí mo ti ń jayé orí mi ẹ̀ ń tẹ́ ẹ bá rí.

0: ba mi ma je ko ta o yo mi lenu ise mi
1: asiri
0: iwo na o je bi be lenu ise ti e ka siri re o ma tu ko to bo gbogbo ona to fi ma nya awon ota re lenu ota re ma mo na be de bi ti won ti e lawon fe di
1: dakole mo le ka tun ra mo to golo ku ara asiri eledu mare o ba ni
0: ìṣèlú bọ́ ti ń ṣe láwọn ọjà bí kan yàtọ̀ tó bá ṣe ń ṣe láwọn ọjà abòmíì bẹ́ẹ̀ bọ́ ṣe ń ṣe láwọn ọ́fíìsì ibì kan ó yàtọ̀ sáwọn ọ́fíìsì mi bẹ́ẹ̀ bá dọ́fíìsì ibòmíì àwọn òṣìṣẹ́ ẹbẹ̀ under pressure ni wọ́n wà every time ẹ̀ẹ́mítọ̀ mi top target mi top target
1: emi leni target
0: be ba da won bo mi nkan te ro yi pe institution to da ni awon staff ati contract staff u be ni ke bi won seyan ba tin sise teyan tin so be ise yi ya fe owo wa mi ise yen o ni longevity ni lifespan ni o shorting o week mare mo ba do ni ba skate ge
1: se ro to mo kan e daru
0: ma yes ke
2: e ma pe o si bi ti e si ti o ni ta ti ka di ale o eyin o ni royin gan e mo se pase paro be se pase paro
0: lori level wo
2: pe ah o da o bo ya mo lo bi kan ba mi dele o lórí mo ti ń jọkan tó ò sí lé làǹbòrò kíṣà ló délé fún ọ wọ́n náà ṣeré mi ló kò sẹ́ni ní àmì bá mú rodo díẹ̀ bá mú ṣọ̀m̀bọ̀ díẹ̀ bá mú ẹ̀gúsí bá mú àlùbọ́sà
0: ìmọ̀ọ́sẹ̀ lé ni wọ́n. tẹ́ẹ̀ dórí elépo wọ́n ní sábà ń bu làjì láàrin mo ní díẹ̀ lé ìrọ́ ni o. Bẹ́ẹ̀ni alágbàro sí oko wá gba igba kan igba oko kan ní náí nígbà tí ò bẹ́ẹ̀
1: kẹlẹ́lẹ́
0: bá ra búrẹ́dì bí ẹ̀mejì owó ti já lọ ẹja gbolówó ẹja jàre ẹyin tẹ́ ń pẹ́ ní sùúrù àṣìǹbọ̀ ń bẹ̀ òtí tó burú jù ń bẹ̀ tí èèyàn bá gbé ṣọ́ọ̀bù èèyàn téèyàn súnmọ́ aláta olé epo lóbi lórí ẹlẹ́ran mi ò mọ̀ pé wọ́n máa ń gbẹran lọ́jà ní sí báyìí

0: ọ̀kadà ẹ wá ẹ má wọrí ẹ má wọrí ẹ má wọrí mi ò lọ mọ́sẹ̀ ẹ má wọrí ọlọ́kadà tó ń lọ ẹ fún 12 mi lọ mi ò yára.
1: This skit was performed by Goroso Ekiti.
2: 32 FM, 94.9.
3: Ekwa jao.
4: Eka bo.
3: Iya biti isi bo nika.
4: Ah, baba call me. Eka bo iti e wa mo orin. Bo wa ni lata aro.
5: Wo, wo a joto dore mo ni ki wagba. Ka leko pa posu chukun. Ka kufa wa timba wada.
4: Baba call me ke si mo wo. Oju ori inyi to. Be di bo she wa inyi ti itan koko lata aro. Ini mo ti e ta. Mi ready bere lo wo mi pa apa.
5: Kini to de o polo o jare ni.
4: Mo polo wo. Ere yo wole no ni. Iti e re ni bimi.
5: A wan bo ni wo ti. Polo ọjà rẹ yabi
4: ti
5: sin.
4: Baba ọkọ mi kò síbi tí mi ò tí ì dé. Kí rédíò kan ṣẹ̀ délẹ̀ lónìí lónìí. Ìtú bá wọn débẹ̀ láti lọ polówó ọjà mi.
5: Yabi ti sin. Iwọ lọ sọjà rẹ lófo. Bẹ́yẹn bá fẹ́ polówó ọjà tí ó gbọpẹ́ lórí ẹ̀. Rédíò 32 FM 94.9 fẹ́yìn ẹ̀. Ibẹ̀ là wá ganu sí. Níbẹ̀ la sì ti ń gbọpẹ́. Iwọ náà bá wá fẹ́ rírì. Ṣé kí a kò lọ polówó lọ́dọ̀ wọn?
4: A jẹ́ pé kémi náà lọ ganu sí nìyẹn o.
2: FM 94.9.

gbogbo ìlú Ìbàdàn ṣe ti gbáradì. Ìpẹ́jọ fàájì tó tóbi jùlọ ìtú wọlé bàgẹ̀n. Àjọ̀dún kẹrin Laughter Fest ọdún 2026 láti ìkànnì Adẹ́rìn-ín Pòṣónú 32FM 94.9. Tọ̀tẹ̀ yìí sára ọ̀tọ̀ ká mọ́mọ́ ká ságbá. Ẹ ò ní fẹ́ gbẹ̀yìn níbi alẹ́ fàájì tó kún fún ẹ̀fẹ̀ àti àwàdà tí kò lódiwọ̀n. Olórin tí yóò gorí ìtàgé ládùn ni Olú.

0: ìgbàgbé.
1: Come on.
2: Bákan náà ni Rashid Àpàlà àtàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́ bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Race Course Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọdún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà

Come on. Bákan náà ni Rashid Apala tàwọn ìlú mọ̀kan lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe làmẹ́ yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni MC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fìpàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nú rẹ̀ yìí. Ago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí Gíọ́sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló ṣẹgbẹ́ tẹrù 32 FM Laughter Fest tọdún ní. Tó bá padà wáyé, tí n bá tún padà wálẹ̀ kan sí.

0: 32FM 94.9 ìkànnì ta fẹ́dẹ̀rín po ṣúnú kí gbogbo agbára ogo ọlá àti yìn kó máa jẹ́ tó lódù tó máa rè tó pé ká tún jọ pàdé lórí ẹ̀tọ́ yorùbá dùn lálẹ́ òní ẹ̀ka alẹ́ o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa gbogbo ẹ̀yin bàbá gbogbo ẹ̀yin màmá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ fẹ́ràn èdè àbínibí gbogbo ọmọ ilẹ̀ kóòtù òjíire ẹ̀tọ́ pé àjálẹ́ àkókò ogójì ọjọ́ bó ṣe rí mo dúpẹ́ àtìlẹ́yìn tẹ́ ń ṣe fẹ́tọ̀ yìí ní gbogbo ìgbà bẹ́ẹ̀ ṣe ń bá wa gbọ́ ẹ wá dákun nítorí olódì tó mọ̀ rè ẹ bá ń tún sọ fáwọn èèyàn wípé ẹ pè wọ́n báyìí báyìí ẹ ní kí wọ́n yín rédíò wọn sí 94.9 ẹ̀jẹ̀ àjọkọ́gbọ́n lórí ìlú jogbo níbo nílùú jogbo ń bọ̀rọ̀ ara rẹ̀ lọ àwọn èèyàn ìlú jogbo àwọn gan ti di kanranjọ́gbọ́n ọba ìlú jogbo lápitẹ́ òun gan ti dàkú fọ̀gbò tó dúró tìkanra tìkanra ṣe bó ṣe yẹ kó lórí ìlú dúró rèé nílùú jogbo odidi ọba pàṣẹ pé kí wọ́n kó ìbọn òyìnbó kí wọ́n kó wọlé lọ́pọ̀ yanturu ṣáwọn tí kábíyèsí fẹ́ ààbọ̀ fún ṣé wọn ó ṣe é gbàbọn padà lọ́wọ́ wọn ìlú jogbo irú èrò wo ní bẹ nínú àwọn aráàlú jogbo tí wọ́n fi ń ṣe jogbo báyìí irú òhùwàsí wo òun ló yẹ káwọn aráàlú jogbo yẹwọ́ fún kí dàgbàsókè ó lè wà ìlú tiwa náà ò ní dàrú orílẹ̀-èdè nàìjíríà ò ní bàjẹ́ ọ̀dẹ ẹnìkọ̀ọ̀kan ò sì ní gbóná olúbìpẹ́ fàtúyè lóòkọ̀ mi ẹ̀ka lẹ́ẹ̀kábọ̀ sórí ètò yorùbá dùn ẹ bá ń darapọ̀ lójú òpó ayélujára ẹ má kàn lọ ọbẹ̀ lásán ẹ lọ bá ń ṣalábàápín ètò yìí ni ẹ kọ àwílé yín ẹ jẹ́ ń rí ẹ bá mi pín in ẹ bá ń ṣalábàápín ẹ ẹ lọ facebook ẹ mú fóònù yín báyìí báyìí ẹ mú fóònù yín ẹ lọ sí facebook yín níbi ọwọ́ òkè téńté báyìí téèyàn ti máa ń ṣàwárí ìkànnì at 32fm949 fẹ̀yìn ẹ̀ at 32fm949 bí àbámọ̀ ṣe ẹ̀gbà ń gbé fóònù fáwọn ọmọ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa àwọn àbúrò mi tàbáwọn ẹ̀gbọ́n mi tó ń bẹ́ńlé ẹni wo bá wa ṣe bẹ́ẹ̀ kẹ́yìn náà ti pin ètò yìí kẹ́ ẹ ṣalábàápín ètò yìí lálẹ́ yìí ẹ ṣeun ẹ jẹ́ ǹkan sọlúwa gbẹ̀ngà ìdòwú ká tẹ̀síwájú àti pé ká kọ́kọ́ tọ́wọ́ náà tọ̀sẹ̀ tó kọjá lọ.
1: lẹ́sẹ̀ ni òun fẹ́ san oko ẹ̀yìn ìpùlé tí òun rí tó ti kún ni ó ya màwòmárò lẹ́nu pé ọmọ tí ó ṣẹ̀ṣẹ̀ ti rìn àjòdé tó yẹ kó ti rẹ̀ púpọ̀ ó tún lè máa wá àdá tí yóò fi san oko ẹ̀yìn ìpùlé tó kún ọmọ gidi mà lọmọ yìí o ìmúra ayẹyẹ àjọ̀dún ọdún kẹwàá lápẹtẹ lórí ìtẹ́ oníjogbo ó ti gbìnàyà gidi. orí ẹ̀bẹ̀ ni mo sì wá o ọ̀pálábà ni ẹ̀bẹ̀ fún kíni ẹ̀bẹ̀ pé kí wọ́n pè mí padà kájọ máa ṣayẹyẹ àjọ̀dún lọ ọ̀pálábà ni bẹ́ẹ̀ ló gọ̀ tó.
0: ẹ̀jẹ̀ á nìṣó ńlẹ̀ báyìí.
2: yorùbá dùn.
3: yorùbá dùn.

ni. Come on. Bákan náà ni Rashid Àpàlàtà àwọn ìlú mọ̀kọ́ lórí mìíràn ò ní gbẹ̀yìn bẹ́ẹ̀. Kò wá tó síbẹ̀ o, níṣe là ń mẹ́yẹ́bọ̀ lápò. A ti ṣàkójọpọ̀ àwọn adẹ́rìn pòṣónú lórí ìrìnà kalẹ̀ fún ọjọ́ náà. Lára wọn ni FC Package, Rapping Daddy, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbàgede Racecourse Amphitheatre la tún fi pàdé tọdún ní sí. Lọ́jọ́ kẹ́ni oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀ yìí. Aago mẹ́rin ìrọ̀lẹ́ ni Kọ̀ǹgò ti bàlù tí kí ó sì mọ́dún lára sákàrà. Ìpínlẹ̀ Black àti Mini Michigan ló sẹgbẹ́ tẹrù 32

0: ojú ẹ̀kọ́ gìrì ká mú yan gan ká iṣẹ́ yan gan ní yá yan gan lára 32 FM òun gan láyé ń gbọ́
1: ká tún jọ rẹ́rìn àárín tàkìtì.
0: 32 FM 94.9 Laughter House Orí òkè tètè Premier Mọ́kọ́lá Ìbàdàn.

0: fọ́bẹ̀. Bẹ́lẹ̀ ṣẹ́ mi wà Naturalist Care Limited ti kalẹ̀ ká sóje. Ọlọ́run ló kúkú dirí ẹ wà fákùkọ ti wa. Gbogbo ogun tó ń jáde nílé ṣẹ́ mi wà pátá ló wà níbẹ̀. Lówó tí ó ga jara lọ pẹ̀lú irinṣẹ́ ìgbàlódé lórí ranran. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ ń bẹ ní kalẹ̀ fáyẹ̀ wọ ara. Àwọn ń fi tó wa létí wípé àǹfààní ń bẹ fún gbogbo àádọ́ta ènìyàn kọ́kọ́. 50 tí wọ́n bá kọ́kọ́ dé lójúmọ́. Ẹ tara sàṣà máa bọ̀ ní Àjọkẹ́ Plaza ní dojúkọ Finish Station tó wà ní Tèmídìrẹ́ Òjé Ìbàdàn. Ẹ̀lọ́ ẹ̀ ló wa 08034051533. Ẹ̀mí wa ló sọ wípé àní fàìsàn sọdún o.
1: Wo bí oòrùn ti yọ láti ìlàrè. Máa gbọ́ kíkí ẹyẹ tara àwọn yá gágá. Sì kíyèsí òkè réré nì. Níbi tí àwọn ọmọ aráyé ti ń fẹ̀rí lògbà tiwọn. Kò sóhun méjì tí wọ́n ń gbọ́. Bí kò ṣe ìkànnì ìfẹ̀yìn ẹ̀. 32 FM 94.9. Èmi ìrìkí oníbùdó ló sọ bẹ́ẹ̀.

0: orí mi àfiorí lónìí.
1: Gbogbo ẹ̀dá yóò tó mọ̀ ṣe o.
2: Orí ló bá wọn
0: ṣe. Kì í ṣe mí mọ̀ ṣe.
1: Gbogbo ẹ̀dá yóò.
0: Ọ̀pọ̀ òjò ló rọ̀ tílẹ̀ fi mú.
2: Orí ló bá wọn ṣe.
0: Àbíjẹjọkọ yìí tí èmi àti yín tá a jọ ń dágbére fúnra wa lórí ètò yìí bá a tún máa pàdé lọ́sẹ̀ yìí.
2: Orí ló bá mi ṣe.
0: Oríṣọ́ mi oríṣọ́ yín èmi àti yín ti jọ pàdé lálẹ́ ètò ní ohun.
2: Orí ló bá wọn ṣe.
0: Ètò yìí tún ga náà rèé nìkan ní 32FM 94.9.
2: Orí ló bá wọn ṣe.
0: Tá a kalẹ̀ sí Laughter House lórí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn.

ó dá náà ẹ já ṣe kíní yìí bá ṣe máa ń ṣe kọ́ lè bá rí bó ṣe máa ń rí ẹ jọ máa bọ̀ lójú òpó facebook 32fm949 fẹ̀yìn ẹ̀ lójú òpó facebook bákan náà lójú òpó youtube 32fm949 fẹ̀yìn ẹ̀ torí àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa wọn lálẹ́ tòní máa fi àwòrán wọn síbẹ̀ ẹni tí mo fẹ́ sọ̀rọ̀ ń pa ìkankan àwòrán ẹ̀ wà ńbẹ̀ àmọ́ kó lè tún máa jẹ́ ẹ̀rí kẹ́ ẹ̀ lè tún fìdí ẹ̀ múlẹ̀ wípé kò ń ṣe ẹnìkan ló ṣe jẹ́ wípé àwòrán ẹni yìí pẹ̀lú ẹlòmíì ló wà lójú òpó facebook lálẹ́ yìí ẹ kú kalẹ̀.

ẹni tó bá wà lójú òpó Facebook a rí àwòrán àwọn ọmọ kéékèèké méjì kan bẹ̀. Àwọn ọmọ kéékèèké méjì tẹ́ ń wò ń bẹ̀ yẹn orúkọ ọ̀kan nínú wọn eléyìí tó jẹ́ ọkùnrin orúkọ ẹ̀ a máa jẹ́ Nick Smith òun lorúkọ ẹ̀ eléyìí tó jọ́kùnrin nínú wọn ọmọ bíbí orílẹ̀-èdè amẹ́ríkà ni èyẹn Nick Smith tẹ́ ń wò yẹn bákan náà obìnrin tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ yẹn náà ọmọ bíbí orílẹ̀-èdè amẹ́ríkà lòun náà àmọ́ Nick Smith ìlú Georgia ni wọ́n bí sí lórílẹ̀-èdè amẹ́ríkà ṣe wá rí Nick Smith yìí tẹ́ ń wò ní ojú ìwòran yìí lójú òpó Facebook 32FM949 fẹ́yìn ẹ̀ tó jẹ́ ọmọ kékeré yìí Nick Smith ti rí bí eléyìí láti ìgbà tó ti wà ní

ọdún mẹ́wàá. Kódà kí Nick Smith tó pé ọmọ ọdún mẹ́wàá ni Nick Smith ti rí bí eléyìí ló ti rí bó ṣe rí ibẹ̀ ṣe ń wò yìí. Ìyẹn ni wípé kódà ní ọdún 2005 tí Nick Smith jẹ́ ọmọ ogún ọdún ó lé díẹ̀ bí Nick Smith ṣe rí rèé. Tẹ́ bá tún wá rí Nick Smith lónìí gẹ́gẹ́ bó ṣe rí inú àwòrán tẹ́ ń wò yìí náà ni Nick Smith sì ṣe rí lónìí. Nick Smith dẹ̀ ti lé lọ́mọ ọgbọ̀n ọdún. Bí ọgbọ̀n ọdún ó lé mẹ́rin ni Nick Smith báyìí. Àmọ́ Nick Smith ò kúrò ní bó ṣe wà yìí. Tẹ́ bá wo àwòrán yìí ọmọ kékeré lẹ máa pè bákan náà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Nick Smith tẹ́ ń wò lójú òpó Facebook yìí. Ìyẹn ni wípé bẹ́ẹ̀ ṣe ń wo Nick Smith yìí. Téèyàn bá wò ó tán bá béèrè lọ́wọ́ yín pé bí ọmọ ọdún mélòó lẹni tẹ́ ń wò yìí. Ẹ máa ní ẹni tí mò ń wò yìí ò gbọ́dọ̀ jọ ọmọ ọdún mẹ́rin àbọ̀ ọmọ ọdún márùn-ún lọ. Àmọ́ Nick Smith ti lé lọ́gbọ̀n ọdún. Nígbà tí wọ́n máa bí Nick Smith, ó kéré jọjọ. Àmọ́ ní kíkéré tó kéré wọn ni tó bá máa ṣe díẹ̀ sí sìn abẹ́ tó bá ti ń dàgbà abẹ́rẹ̀ sí ni máa ó ti yé yín bó bá ṣe ń lé lọ́jọ́ orí ara ẹ̀ abẹ́rẹ̀ sí máa tóbi sí. Nick Smith jẹ́ ọmọ kejì nínú ọmọ mẹ́ta tí yẹ ẹ̀bí. Nígbà tó pé ọmọ ọdún mẹ́wàá tí wọ́n rí wípé kò sí yàtọ̀ lára ẹ̀. Ọmọ yìí ò wá yàtọ̀ níwọ̀n bá bó ṣe ga ọmọ yìí náà ló kàn ṣe rí kí láwà ṣe ṣiṣẹ́ bá ṣe máa bá lọ rèé. Ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa lọ látọ̀dọ̀ dókítà kan sọ́dọ̀ dókítà míì. Wọ́n bẹ̀rẹ̀ sí ni máa lọ láti ilé ìwòsàn kan lọ sí ilé ìwòsàn míì. Àyẹ̀wò lóríṣiríṣi. Wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe gbogbo ẹ̀ fọmọ yìí. Àmọ́ nígbà tó máa pé ọmọ ọdún mẹ́wàá ni wọ́n fìdí ẹ̀ múlẹ̀ wípé Nick Smith dẹ̀ ń wò yìí o kò lè ga ju bó ṣe wà yìí lọ mọ́. Kódà kò lè dàgbà ju bó ṣe wà yìí lọ mọ́. Nítorí wípé in tó bá a fínra òun ni wọ́n ń pè ní primordial dwarfism. Àmọ́ ẹ má jẹ́ á tú gbogbo yẹn lọ títí lálẹ́ tòní torí kò sákòókò rárá nínú fọ́nrán yìí. Fún àǹfààní àwọn tí wọn ọba wà lójú òpó tí wọn láǹfààní àti wá sójú òpó Facebook yẹn ẹni tí mò ń sọ pé ti lé lẹ́ni ọgbọ̀n ọdún yìí gbogbo gíga ẹ̀ díẹ̀ báyìí ló fi ga ju ìwọ̀n ẹsẹ̀ bàtà méjì lọ. Ìyẹn ni pé tẹ́ bá mú aṣọ dání aṣọ tẹ́ bá wọn aṣọ ọ̀pá kan gbogbo gíga Nick Smith ò tó aṣọ ọ̀pá kan. Ó ti lé lọ́mọ ọgbọ̀n ọdún àmọ́ gbogbo ara ẹ̀ tẹ́ bá wo Nick Smith kò ju bí ara ọmọ ọdún mẹ́ta mẹ́rin ó wá pọ̀ jù ipẹ́ wá bù púpọ̀ ọmọ ọdún márùn-ún. Àmọ́ gbà tó pé ọmọ ọdún mẹ́wàá náà tó fìdí nǹkan tó ń ṣe Nick Smith múlẹ̀. Ìyẹn nìkan wá kọ́ o bọ́dún ṣe ń gorí ọdún torí irú nǹkan tó ń bá Nick Smith fínra yìí. Nick Smith jẹ́ ọ̀kan nínú àwọn èèyàn bí ọgọ́rùn-ún tó ń bá fínra lágbàáyé. Àmọ́ tí Nick Smith wá yàtọ̀ ṣe ẹ̀rẹ́ tẹ́ ń wò lẹ́gbẹ̀ẹ́ Nick Smith yẹn òun náà ti lé lógún ọdún. Ọmọbìnrin tẹ́ ń wò yẹn ó ti lé lógún ọdún dáadáa. Àmọ́ òun ti òun tún kéré jọjọ ju Nick Smith lọ. Eléyìí tán bá bí ìyẹ̀yà ní ọmọ yìí ò lè jọmọ ọdún méjì àbí Emmanuel. Ọmọ ọdún mẹ́ta àwọn méjèèjì tẹ́ ẹ̀ ń wò yìí wọ́n ti lé lógún ọdún dáadáa. Oríṣiríṣi iṣẹ́ abẹ ni wọ́n ti ṣe fún Nick Smith torí kó lè bá láǹfààní àti ṣe wà láyé. Látorí iṣẹ́ abẹ tí wọ́n ṣe fún ní ọ̀pá ẹ̀yìn lórí eléyìí tán ṣe fún lórí pé kídìnrín ẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa ní oríṣiríṣi nǹkan

wọ́n bèèrè ọ̀rọ̀ lọ́wọ́ ìyá Nick Smith. Nípa àtọ́jú ẹ̀ lọ́pọ̀ nǹkan tí mò ń sọ yìí ìyá ẹ̀ ló ṣe àkọsílẹ̀ àfisílẹ̀ gbogbo àwọn nǹkan yìí.

iṣẹ́ ìṣègùn àti ìwòsàn ó ti tẹ̀síwájú kò dàbí ti tẹ́lẹ̀ mọ́ àmọ́ o nínú nǹkan táwọn dókítà fi lélẹ̀ táwọn dókítà sọ wípé ó ṣe é ṣe kó ṣẹlẹ̀ ni wípé ó ṣe é ṣe kí n tó ń ṣe wọ́n yìí kó gé ẹ̀mí wọn kúrú kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó jẹ́ pé àwọn náà rí bíi Nick Smith yìí tó jẹ́ pé wọ́n jọ mọ́ra wọn tó jẹ́ pé wọ́n máa ń kó gbogbo wọn wá sójú kan náà láti jọ bára wọn ṣeré papọ̀ àwọn kan nú wọn ti ṣaláìsí wọn ti gbẹ́mìí àmọ́ Nick Smith ṣì wà ẹlòmíì wá lè bèrè pé ṣó wá ṣe é ṣe pẹ̀lú lọ́jọ́ orí ẹ̀ ṣó ṣe é ṣe kó bímọ ó ṣe é ṣe nínú wọn wà tán lè bímọ pàápàá jùlọ àwọn ọkùnrin tó yẹ pé wọn lè dá fóbìnrin lóyún àmọ́ ṣe wá rí àwọn tó jóbìnrin nu wọn wọn lè gbóyún torí irú ara tí wọn ní àìlera àbí n tó lè tẹ̀yìn ẹ̀yọ ó pọ̀ àwọn tí wọn jóbìnrin nu wọn n tó lè tẹ̀yìn ẹ̀yọ fún wọn ó pọ̀ tí wọn bá gbóyún ẹ wò kò sáàyè ẹ jẹ́ sáré gbé ìpè bíi mélòó kan lórí ẹni tó bá ní ìbéèrè àbí yí wọ́n láwílé 090 6200049 090 62 odo meta 949 number yẹn lè pè sí lálẹ́ yìí.

0: Ẹ̀lú ẹ̀ka alẹ́ o.
1: Ẹ̀lú ẹ̀ka alẹ́ sáà, ẹ̀kú ètò.
0: Yes, ma, orúkọ yín bo lẹ́sìn pè wá.
1: Àbábìnrin ní ọgbàdàn ayín o, láti mọ́ ní àní Yọlá.
0: Ẹ ṣeun gan-an ma.
1: Ẹ̀mi yóò gún o, ẹ máa rí ìwé, ẹ máa rí ìfẹ́ ní ẹbẹ̀ nìkan o.
0: Àmì àṣẹ.
1: Ẹ̀kú rẹ̀ àjò náà o.
0: Yes, ma.
1: Ẹ ní bèrè ìtìjú o.
0: Àmì o.
1: Kódà ẹ̀kọ́ ńlá ni irú rẹ̀ tẹ́mi rírí, ó jẹ́ bí ọmọ orogún wa kan. Kódà tó fi pé ọmọ ọdún mẹ́wàá kò fájú kéńkélé báyìí lọ. Àbúrò tẹ́bí lè ti ṣe fọ̀ǹgbàdì kéńkélé báyìí sáà ni ọmọ obìnrin lọ.
0: Ṣé wàá padà yọrí sókè díẹ̀? Àbí bó ṣe rí.
1: Bó ṣe rí nù títí tí ìyá rẹ̀ fi gbé lọ abà lọ́dọ̀ ìyá rẹ̀. Ìyá mọ̀mọ́ ẹ̀ nínú ìyá rẹ̀ lọ ja àdúrà fún lábà. Mi ò dé mi ọmọ bó ṣe padà tán wá rí mọ́.
0: Ódà ódà ẹ ṣeun gan.
1: Ọlọ́run ọ̀dà ló dà.
0: Ódà. Lórí ètò yìí tún ga ẹjẹ́ àfitì síbẹ̀ yẹn falẹ̀ ètò nìyẹn nítorí àníṣe kan tá a fẹ́ jẹ́ ẹ má yí rédíò yín kúrò ńbẹ́ o ìkànnì 32 FM 94.9 òun náà lẹ̀ ń gbọ́.

0: Over the air or over the counter, we're the best medicine you can get.
1: 32 FM, 94.9. Every new day is an adventure where each moment is a chance to be active, grow, and learn.
2: Look, Mom, I'm getting better every day.
3: You sure are. I am so proud.
1: Support their growth with LactoGrow 4, which contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
2: This is not for me.
1: Let's help support his growth. LactoGrow 4. Grow active. Grow ready.
4: Ìjẹun wọ́nà láti dáàbòbò àmúlò dátà rẹ̀. Ìdáàbòbò àmúlò dátà rẹ̀ wà lórí áàpù rẹ̀. Yọ àwọn áàpù tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ̀ àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safe mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ̀ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ́ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ́ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NC.

0: eka abo pada won so fun a pe blessing dele nkan kan sele ati joko dinira ati na ro dinira ati bere o sese koda lo ba di pe bi o se ga gbigbe ni ha iru ewo re ye abiamo o se di pe e ko mo re won lo le ewosan to loko suba gbogbo gbianju won pabo loja si o ha iru ki leleyi ngbo pe leni kan so fun a pe pelu gbogbo nti won ko ten ra bo ti je pe looto e ri owo ra tori pe omo eyan nla kan ni nilu abuja won gbe ko nbe won ni ki won o gbe lo le ijosin won to bere eh abe mere ni abi elegbe kan ni abi kini kan ni ki won se gba ki won sawo ibi ti a to gbe lo ko ni koko ibe leni kan to wa ja gbalagba nbe to je bi olori eleyun lo wa wo sakun oro wi pe aye ta mo wa yi aye eyin gade mo ni orisirisi ona ni a tin toro omo elomi atoro omo lowo osa elomi ani nkan kan to je tidile te pe bi oba ti yanju e adua re o le tete gba sakun to nwo e ba fese le to o ibe ni a ti a ronu kan baba oloye ewe nje adubi agbefagori ite wi pe ilu ibadan lo wa o si so je magaji ile oluoje eyan nla to loko ti o beru oko ni orisirisi opolopo nkan bayi na ni a ti ba debe tolorun gbadua re e se ja kawon kokoko ti e pe na awon oba ti e gbe lo se ibukuku ti saye daro won ke si oloye ewe nje adubi agbefagori ite bayi kasa bayi kawodi ngbo ni amo fe gbe wa oni bo ni ti se bayi ni se bayi ni se igba ti o salaye tan baba ni e ja kawon o bere lowo ofa ki lo ko re ki lo ko ye won bere won si so nti won o se gbogbo etutu ti won o se pata won so ye ti ona won ibe ni a ti bere wi pe gbawo ni kawon o wa baba ni ko pe dandan ko won o foju kan o tori pe ko si bi ti afefe yi fe de ti afefe oni fe ko mo kan gi oko la ko da ko je lu ebo lo wa ba tegun adua ati gbogbo ntan ba se to ba ti re ba piri lo longoji nti se yo fi lorun lele won sa deun yi owo awon eleyun won fowo ranse sian ibi ti baba ti bere re o awon etutu lori sirisi ti alawon o se bi an tin se e ti won o gbe lo diesu atadu are pete ti won se be ni a ya gbogbo re sori aworan foran video won si send e se ni to gbe se fun won eleyin won wo leyin to wo adua to se re e je ajogbo
1: e se gan ni sir be ni mo ri gbogbo awon nkan e e se olorun a ma fun ise o ron ni pada leyin yo e se bo ni mo dupe o emi na le send e sa won ti won ise e se gan ni mo dupe o olorun a ma fun ise o
0: lẹ́yìn tí a jọ sọ̀rọ̀ tán tí bàbá yìí ṣàdúà ewé jẹ́ àdùbí bàbá ní kí wọ́n mọ̀kàn balẹ̀ wípé àlátọ́mọ ń bá lámọ́júmọ́ yóò rí oríṣiríṣi nígbà tí afẹ́fẹ́ ètùtù bá kàn eléyìí náà rí fídíò bó ṣe sẹ́ndì ẹ̀ sí ọmọ níbi tó wà rèé gbogbo àdúà tí wọ́n ṣe wọ́n ní kọ́ ọmọ sàmí bọ́mọ ti ń gbọ́ lòun náà ń sàmí kí lèwo tó mọ́ ọmọ yìí lálà wọ́n lọ sọ pé òun rí ìyá kan tó gbé epo pupa wá pé kò òun mú epo pupa wọ́n sì gbé fáànù ti ní ọ̀dọ̀ tí ń fẹ́ sí un àjẹ́ wípé àdúrà ti gba o kí lè lẹ̀ ọmọ sí ọmọ tí ò lè dìde ọ bẹ̀rẹ̀ sí dìde ọmọ tí ò lè jẹun ọ bẹ̀rẹ̀ sí jẹun ọmọ tí ò lè rè é ṣègbọ̀nsẹ̀ ọ bẹ̀rẹ̀ sí lọ jẹ́jẹ̀jẹ́ ó ní bọ́mọ yìí ṣe kí fóònù mọ́lẹ̀ rèé o tó pè wọ́n wípé gbogbo ohun tóun ò lè ṣe tẹ́lẹ̀ ó ti ń ṣe o ọ̀rọ̀ rèé lẹ́nu baba tí ọ bẹ ewé ń jẹ́ àdùbí ń ṣe ẹ tún gbọ́n tí wọ́n sọ lẹ́lẹ́ẹ̀kejì
1: ẹ ṣe gan ni mo dúpẹ́ o inú mi dùn gan torí ọmọbìnrin tí ó ṣe kinní náà ó ní òun lálàá lójú aláhùn òun rí tí wọ́n gbé epo pupa wá fóun pé wọ́n á tún gbé fáànù sí pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á gbé epo pupa yẹn wọ́n fóun lépo pupa mọ̀ pé fáànù wá ń fẹ́ sóun wọ́n á rò pé èmi ò jẹ́ mọ túmọ̀ ẹ̀ níwọ̀n bá òye tèmi wọ́n á rò pé ó dàbí pé wọ́n fún un lẹ́rọ̀ nìyẹn àní wọ́n dẹ́ fà fi ìtura tì ó ní bóun ṣe jí báyìí ara ń dẹ̀ fẹ́rẹ̀ pé yá ihò ń jẹun lọ́wọ́ ń sìn ní ló sọ ẹ ṣe gan ni mo dúpẹ́ o ọlọ́run tó ti fún yín ṣe á padà máa fún yín ṣe ọlọ́run ni dójútì lórúkọ jésù ọlọ́run ni dójútì o ẹ ṣe gan ni o.
0: ìròyìn ayọ̀ òní ẹ sọ fún bàbá ìwé ń jẹ́ tinú bàbá náà sì ń dùn wípé ọlọ́run ṣeun bàbá wa ní kò síbi tádùá yìí ti gbà ṣùgbọ́n béèyàn bá tí ì débi tí fáìlì ẹ̀ wà ó ṣeé ṣe kádùá ọmọ gbà kété téèyàn bá ti kan bi tí fáìlì rẹ̀ wà bí ìgbà téèyàn ń fẹ́ràn jẹ̀kọ ni kì í ṣe mímọ̀ ṣe tàwọn náà ìgbà tọ́lọ́run ti pé ọ̀dọ̀ tàwọn ni yóò ti rí ìṣẹ́gun àti ìwòsàn lọ́jẹ́ kó rí bẹ́ẹ̀ ọlọ́run gbàdúrà ọmọbìnrin lati pase baba oloye ewe nje ige adubi agbe fagori ite ti won je otun oluwa wo le ibadan bi won na ba wa fe dodo won lati oje eleni egun okada tabi moto oke ofa baba asale abe ti nlo de aje aborita pirin eyan sa sokale ni baba asale e ti ri signboard won bagadagbagada nbe oloye ewe nje ige adubi agbe fagori ite otun oluwa wo le ibadan general e kan won la tabi ke kuku pe won si 080-332-60141 ati 080-53-45-9223 0053-45-9223 aisoni di amale
2: baba peri akoni akoko wole ge

0: en to ba ti so lohun to ba ti so lohun nu pe ni tori pe o ni soro kekere orun ton ti wa nu foju nla lohun ni je ki esu ko pa wa layo ile aye la ba iponju ile aye la ba eni o la ba soro ile aye na la de ma fi soro sile si re wa n to ni lati se ni pe ogun to wa n waju e bi igba to je pe eni o ki sogun ara nigba ti goya lati koju David lojo si gbogbo àwọn tó wà lórí fíìdì tí wọ́n wà ní pápá ìjà yẹn ni wọ́n ń ké ẹlòmíín sunkún àìmọye ẹlòmíín ní ò mú fóònù tí ó mọ̀ pé màmá dáfídì pé ẹdẹ̀ fi ọmọ yẹn sílẹ̀ ẹ fẹ́ jẹ́ kí gòyà láti pa dànù sọ́ọ̀lù fún ara ẹ̀ gan pé dáfídì sí yàrá kó tó lọ dojú gòyà láti ó ní tó fẹ́ lọ bájà yẹn kì í ṣẹrin rírọ̀ àti kékeré ni wọ́n ti ń kọ́ ló ti kọ́ bọ́n ṣe ń jà àyún tó ti ń kọ́ bọ́n ṣe ń jà ó ní láti dira fún ẹ afọ́jú tí ò mọ tọ́lọ́hún fẹ́ ṣe wọ́n gbé dáfídì wọ yàrá wọ́n dira ogun fún nígbà tó ń dira èmi mọ̀ pé mi ń bá dira tó táìmù kan kò ní lè dára gbé mọ́ wọ́n dira fún dáfídì kò wá lọ dojú kọ gòyà láti dáfídì wá ní ó yá kò ń dìde lẹ́yìn ìgbà tí wọ́n dira fún dáfídì ò lè dìde mọ́ torí pé èèyàn ló dira ogun fún bàbá mi tí o bá fẹ́ tó bá fẹ́ dira ogun fún ẹ kò ní ìkó fún ẹ ní kankan kò ní ìkó waṣọ kan fún ẹ kò ní ìkó gbé tíra kan lé ọ lọ́wọ́ àbí bíbélì kan kò ní kó gbé tàbá tí àdá àbí làábì kan lé ẹ lọ́wọ́ kò ní kó waṣọ ogun kan fún ẹ ẹni o ṣùgbọ́n ogun yẹn le tó bẹ́ẹ̀ gẹ́ ọlọ́run jẹ wọ́n jẹun ogun láyé mi ṣùgbọ́n bí ogun yẹn ṣe le tó bẹ́ẹ̀ gẹ́ wájú àwọn ọmọ ísírẹ́lì dáfídì ò rí ogun ń gòyà láti bi ogun ìwọ náà wo wájú ẹ ogun àìríjà àìrímọ àìrínà àìrí lò yẹn mọ rí bí ogun tó bá ti ń rí bí ogun màmá ṣẹ́gun ẹ ogun promise and fail àìrá láàánú àìrólóore mọ rí bí ogun bó bá ti ń rí bí ogun máa win nìyẹn unlike ohun tí dáfídì sọ ní ìwọ́tọ̀ mi wá ọ̀tọ̀ ọlọ́run tèmi wá pẹ̀lú àdá àti ìbọn àti ọkọ olùṣùgbọ́n èmi tọ̀ ẹ́ wá ní orúkọ ọlọ́run ọba tó dá ayé òun àti ọ̀run ní bàbá mi ní tìmí lẹ́yìn nígbà tí mo wà nínú gbó tí mo ń ṣọ́ àgùntàn àwọn bàbá mi ẹranko bí ara kan jáde mo lu ya ẹ pa ẹni òkìní kan jáde mo fa ẹnu ẹ̀yà ó ní bí mo ṣe ṣẹ́gun àwọn wọ̀nyí bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣẹ́gun ìwọ gòyà láti ẹni tó gàga ò ṣì burúkú yìí o ẹjẹ́ mọ̀ pé kò sọ́jú yẹn lọ ṣùgbọ́n ẹni tó gbé ẹni tó gba ẹun tí gòyà láti náà gbàgbọ́ ó bẹ̀rẹ̀ sí ń pé ó pe ọlọ́run àwọn bàbá títí ẹ̀ náà ìjọ mẹ́rin ogun tó wà ń wájú ẹ̀ gẹ́gẹ́ bí ogun ipò wà nílé onílé lónìí yẹn ò ní pé ogun mọ́kọ má ṣàn lọ́la o wọ́n ṣáájú ẹ bímọ àbáwọn ẹgbẹ́ ẹ ṣáájú ẹ wọlé ọkọ ẹni ó lè jẹ́ bí lọ ní àlùwọ́ máa padà fẹ́ o wá dorí kodò ìjọwọ́ wá lè nínà wá máa rí báyìí ọlọ́run mi ohun mi ti yá ọlọ́run mi ò hà ọlọ́run gan fún ara ẹ̀ rí ìṣòro ńjọ tó dénú ayé òkùnkùn bolé ayé biribiri bolé ẹ̀mí ọlọ́run bẹ̀rẹ̀ sí ń rá bàbà ṣé kìí ṣe ìṣòro nìyẹn
1: ìṣòro
0: má rí ìṣòro wájú ẹ̀ gẹ́gẹ́ bí ìṣòro mọ́ má rí ogun wájú ẹ̀ gẹ́gẹ́ bí ogun mọ́ látò bá látò dẹrù bá ẹ tó ṣẹrù bá ẹ níwọ̀n ìgbà tó ti lè jí sáyé sáàyè yẹn àdúrà kéke ní kó gbàlé lórí olú aláì kì í ṣe ti tèmi torí pé iwo lo fi han mi yo ba fi han mi mi sha ni lala oluwa ba nte ala yen mo le.

bi afọ eni o ma gba ki ogun aye e so e di afoju ori bo ba tin ri ogun aye e gege bi pe ogun yin ti poju eni o ti so ti fo o ti ju e sinu foju ni ogun to doju ko arakunrin Samson lojo si o ju sinu foju eni o Samson si ba ogun yen rin o kudanu si ba Ìṣòro táwọn ẹnì kan rí ẹni ò tí wọ́n ní ọlọ́run mi ò gbọ́dọ̀ kú pẹ̀lú ìṣòro. Òun ni Samsoni ló rí lóní ẹjẹ́ kò ń kú pẹ̀lú àwọn ọ̀tá mi. Èmi ò gbàdúrà kí n kú pẹ̀lú àwọn ọ̀tá mi jẹ́kọ̀ tá mi kú kémi gbélé ayé o. Jẹ́kọ̀ tá mi kú kí n jẹ fried rice jẹ chicken jẹ́ mú ànkárá àwọn ọ̀tá mi. Ẹ̀wọ́ náà sọ títí ẹnu

0: Lọ́ta láwọn ọ̀rẹ́ wa ẹni òtújú ká torí pé olóhun ti ṣẹ́gun olóhun ṣígbàgínú sí microphone ọkùnrin bí àwọn wọ́n rí gbẹ́nu sí microphone bẹ́ẹ̀ tó báyàwó níyàwó sùn wọ́n mú wá sọ́dọ̀ orí yomi agbẹ́nu sí microphone
1: ẹ̀sùnmọ́ mic
0: agbẹ́nu sí microphone báwọn tó ń dipò òṣèlú. Nìkan wá bá mi Obama ẹgbẹ́ wo lẹ̀ ń ṣe ẹgbẹ́ òkè ẹgbẹ́ tó bá ti fún àwọn lówó làwà ń ṣe ẹgbẹ́ wo ni ẹgbẹ́ ọlọ́run tó fún mi lówó lèmi ń ṣe ẹni APC bá pè mí ẹ̀rí mi ń bẹ̀ bí APM bá pè mí ẹ̀rí mi ń bẹ̀ bí àkọ́ọ̀dù pè mí ẹ̀rí mi ń bẹ̀ àwọn ọ̀rẹ́ wa ní gbogbo àwọn tó fẹ́ jẹ gọ́vnà iyomi ọ̀rẹ́ wa ní adékànbí ọ̀rẹ́ wa ní àràfà dín àlé ẹ̀gbọ́n wa ní ẹyìn oríṣiríṣi ayé mi ò gẹ́gẹ́ bíi pé gẹ́gẹ́ bíi túpé ó lè dà mí láàmú tó máa jù mí sínú ìfọ́jú torí ìṣòro ayé samsoni ó dá láàmú sì jù sínú ìfọ́jú ṣùgbọ́n ọ̀rẹ́ mi ṣọ́ra fún èèyàn máa try láti fi èèyàn sípò èèyàn orí tí èèyàn bá gbé sí ẹ̀dẹ́ kò ní jọ ẹ́ lójúmọ́ ọjọ́ tí wọ́n fẹnu kọ jésù lẹ́nu ẹni ò tí wọ́n mú jésù tí wọ́n sọ láyé ọwọ́ lẹ́yìn ìjọ jésù lójú nítorí ó ti mọ̀ pé ẹni ò ní àṣẹ àlè ṣe káwọn fọmọ èèyàn o nìkan nu yín yóò sì fi mí hàn ẹni tó fẹ́ fi hàn gan ló tún sọ pé bàbá bí èmi kọ́ ọní bí ìwọ wí ṣọ́ra fún èèyàn ṣọ́ra fún oúnjẹ ṣọ́ra fún mímu kódà ṣọ́ra láti bọ́wọ́ ṣọ́ra láti yọ ohun tẹ̀mí gbé wá fún mi mo sọ lénìí tó bá dún tọ̀sẹ̀ tó ń bọ̀ ilé tó bá tún gbé wá fún mi màá tún sọ ẹ mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ ló máa ń sọ. Akí gbogbo ẹ̀yin alájọ̀dún pátápátá akínyìn o àjọ̀dún ìkórè ti bẹ̀rẹ̀ láti inú oṣù kẹfà gbogbo ìjọ ló ń ṣe àjọ̀dún káàkiri. Akinyin hallelujah. Pe wa si ajodun yi o. Mega 99 ti wa ajodun ti wa di inu
1: osu kewa.
0: Won yin fa ti si ajodun mo mi.

0: show.
1: Ẹ máa gbọ́ arrangement ńlá. Bẹ́ẹ̀ náà ṣe ń pátún ẹ̀ lé náà làwọn náà ń pátún ẹ̀. Kò ṣe à ń gbádùn ẹ̀ à ń pátún ẹ̀. Ìta lẹ́yìn wá rédíò lẹ ti ń gbọ́. Èdè ìyá iná ti lọ ládùúgbò yín. Bàǹdíé kọ́lẹ̀ wà. Bàǹdíé làwà ń lò ń bí. Owó bàǹdíé ó wọ́n ju bàǹdíé lọ. Àwọn bandi kan wà ti jẹ́ pé òun ló wọ́n jù láyé. Bí bandi bí.
2: Ẹ
1: ní o. Wíkẹ̀ndì wọ́n máa ń níná. Band said. Àwọn ọ̀dà ìnira.
2: Ọmọ ń lò.
1: Ẹ lò.

báwo ni wọ́n ṣe ń fi SARS tán fi ń ẹni o wọ́n fi ní dára mo ń sólò ti ẹ̀ lọ nìyẹn jazz music jazz food ní kágbélé ìyàbí.

0: ẹn tó pé láti amẹ́ríkà ó ti sọ fún wa ó ti sọ̀rọ̀ ẹ ní sọ̀rọ̀ tán pé ẹni ò ní ní amẹ́ríkà wọn ò gba ẹni ò kẹ́ máa bú ẹ̀sìn ẹlẹ́sìn hàn wọn ò gba kẹ́ máa ṣe dìbéètì Quran àti Christian ni o wọn dẹ̀ gbà kẹ́nìkan sọ pé bẹ́nìkan bá ti jáde tí ó bá ti ṣe ẹlẹ́sìn wa kí lè yin ẹlẹ́sìn kí lè ẹlẹ́sìn kí lè ẹ̀sìn yin gan kí lè ẹlẹ́sìn yin gan já mọ́.
1: Agbèrè wa dé àwọn lòlòdù.
0: Àbí ẹn tó ní ẹ̀mí tó wà lára kẹfìrí kọ́ ló wà tẹ́ ń pè ń kẹfìrí àwọn tá à ń pè gan ń pè ń kẹfìrí ẹn tó lẹ̀mí tó wà nú wa náà òun lẹ̀mí tó wà nú ẹ̀yìn náà fa. Gbogbo ẹ̀sìn tó bá ti ń képe ọlọ́run tó ti ń képe lẹ́dùnmarè ẹni ò tó mọ̀ pé ọlọ́run lòun képe kò bá jẹ́ aláwọ̀ ló ń sọ kò bá jẹ́ jehovah ló ń sọ kò bá jẹ́ lẹ́dùnmarè ló ń sọ tó bá ti mọ̀ pé ọlọ́run kan náà tá gbogbo wájọ ń sọ òun ni túmọ̀ ọlọ́run tí kìí ṣe ọlọ́run èmi yes ó jẹ́ kó máa wà bí ọlọ́run ni. Lórí mi ò gbọ́ láti ìgbà tí ọlọ́run ti bá sátani jà ẹni kó wá torí ẹ̀ sọ di ogun mọ́ sátani lọ́wọ́ ẹni kó sọ dogun mọ́ sátani lọ́wọ́ àti sátani àtàwọn ọmọ ogun ẹ̀hún ó yá kó sọ dogun mọ́ ọ lọ́wọ́. Àwa náà tá a ti wà láyé náà láti ìgbà tá a ti ń bá sátani jà a gbọ́ kí sátani gan náà kú. Dẹ́mẹ̀ra ọ gbogbo àwa ẹlẹ́sìn pápá àwọ ọ̀dọ́ ẹni o ti ọlọ́run níjẹ́ tó wájú tíjọba ológun bá lọ padà wá tí ò mọ nǹkan kan ẹ bá lọ jáde pé ẹ̀fẹ́ kinní kan ẹ̀fẹ́ kinní kan tó wá jẹ́ pẹ́ tí ò gbádùn ni tó bá jẹ́ kó tó bá jẹ́ kẹ́ mọ̀.

àwọn tuntun gbọ́n kékeré ni bàbá fi ń kọrin àti tani ọlọ́run lè kú lágbà lìjẹ́ náà àwọn tuntun bàbá láyé

0: gbé ayé mi lẹ.
1: Lili mala.
0: Mi ò ní wáyé lẹ́yìn
1: lọ. Àwọn sáà kọ́ tẹ̀sí sọ́dẹ̀.
0: Ariwo rẹ̀ a máa lọ.
1: Yóò wí ṣáàtì.
0: Ègún tó ní asán
1: ni mo máa. Dákẹ́ àṣẹ kọ́ mi bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ máa padà ló fọ.
1: Àtúntò bákì bẹ́ẹ̀.
0: Irọ́ ló pa.
1: Láyé láyé.
0: Mo jàjà bọ̀.
1: Mo àìbí
0: I see the top of that. I yet you won't be.
1: The life of no special at the top.
0: But where it turns out you

0: biawa.
1: Shout where you are.
0: On ti aye gbe kuro lara mi.
1: What you want remove from me?
0: E da pada.
1: Allah restore.
0: Ogbo to gbe kuro.
1: Be ready remove from me.
0: Ah. Isere ti won gbe
1: kuro. Be remove from me.
0: Pada wa.
1: Mi to. Oyo.
0: Come
1: with the Lord.
0: And it's up for Gona Sim.
1: The battle said to me with that.
0: Subuko Kuda.
1: Alanda.
0: Nabalikia.
1: Oh.
0: Egbadua.
1: Pray this prayer, please.
0: Ontimori Nikwe.
1: What I see is that.
0: Erek Boni Wiki.
1: A lot of blessings this
0: week. Subaye Raye Wipe.
1: But the angels of the stairs.
0: Eba Anwa Attack.
1: We review for this attack.
0: Anwa Gbara.
1: Those powers.
0: Si Jenyo Ojo Ologo.
1: That will not look like a glorious rock.
0: Se Nyama Gbogo Lasara.
1: We carry big glory.
0: Se Omaji Allah.
1: I still be suffering a lot.
0: Anwa Attack for Gona Sim.
1: Those stand to me with that.
0: Esubulo Jija.
1: Alanda. One of children of God that had conquered. It was in a
0: paradise.
1: Let's hear what happened to him.
2: Iṣẹ́ bricklayer ni mo ṣe mo ṣe àti fún ọ̀n tẹ́lẹ̀ gan-an fẹ́ fún ọ̀n tẹ́lẹ̀ lè kò sí nǹkan kan
0: bọ́
2: mo ṣe gbà tẹ́lẹ̀ mo wá sórí òkò gbẹ́nu kọ́ ló máa ń gbọ́ pọ́kà mẹ́lẹ́ wa tó máa ń ní láti mi gbọ́ fún mi tó bí mi pé òun gbọ́ pọ́kà mẹ́lẹ́ wẹ́ fún mi lẹ́jàre mi ò bí rí fún ẹni prọfẹ̀tì ìjàre mo ní kó tó parí bókà nǹkan máa débẹ̀ níta ni máa débẹ̀ nǹkan bíi 10 mo dé ìwòrò mo dé ìwòrò òdù ní ìmọ̀nà ń gbà yìí tó kọ́ afta tèmi ká báwọn ẹ̀ṣà mi táwọn ọ̀gẹ̀ mi débẹ̀ gbogbo rẹ̀ mo ṣe pẹ̀lú ìjà mo bọ́lẹ̀ gbogbo àti mo yáwó àti mo dé náà ọkọ̀ mi ṣiṣẹ́ gbára iṣẹ́ bíi 250 ẹni ẹ pè mí sí iṣẹ́ bíi 50 àwọn tó kí mo kọ̀ báwọn ṣiṣẹ́ bíi 7,000 kò pẹ́ àwọn àbá ẹ̀dẹ̀ fún mi ní ó ní ẹ̀lò ìgbìn tẹ̀ fún ẹ pásítọ̀ rẹ ní pásítọ̀ ìdí ìfọ̀mọ́tọ̀ níjà ẹ̀lò ìgbìn fún ẹmúdà ẹ̀yà ṣe gbígbà ṣe òun nǹkan tó jù bá bí 4,000 àbá ìṣe 10,000 sí mi ó tún ní mo nífẹ̀ẹ́ jọ nígbà 1,500

ni n ò ní yé búramúramù ní jù méjì àsúnrí ò sí lọ́jà gbọ́ ìkọ̀nì tí ó ṣe bí 32FM sí ti wà ní ìdùnnú àtayọ̀ ọlọ́run ó pọ̀ ó pọ̀ kò pọ̀ kẹ̀ ó pọ̀ 32FM 94.9